0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ọ̀sẹ̀ ìmọ̀ tó ti parí, mo gbàdúrà pé mi ọmọ yín ò ní parí. Ta ló sàmì yẹn? Bọ́sẹ̀ yìí ṣe parí, ayé rí ò ní parí. Matthew, àwọn èèyàn ń kọjá lọ láyé o, ilẹ̀ ń jẹ́ èèyàn o, ilẹ̀ ń gbé èèyàn mi. Gbogbo àkókò tó o bá ṣàfẹ́ lò, make sure pé o lò dáadáa. Matthew, àwọn èèyàn ń lọ o, ẹgbẹgbẹ̀rún ní lọ, torí pé wọn kì í announce ká sọ pé iye báyìí ló lọ ń Ìbàdàn, iye báyìí ló lọ Lékòó. Èmi fẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Irú ìgbà tí kòrólà wáyé yẹn, Matthew, báwo wọ́n máa sọ pé ní Italy, ó di àwọn èèyàn 500 tó ti kú, ní Germany, ó di àwọn èèyàn 10,000. So kálukú lè mọ̀ pé ayé yóò pin lọ́jọ́ kan. Àbí bẹ́ẹ̀ kọ́, mo gbàdúrà bí ọ̀sẹ̀ yìí ṣe parí, ẹ̀mí rí ò ní parí. Torí ẹlòmíì ń gbé ayé bí ìgbà pé kò ní tán mọ́, ẹlòmíì kó ọ̀rọ̀ ayé jọ bí ìgbà pé kò ní pò ńbẹ̀. Àwọn tó yẹ ó ṣe láàánú nì, àwọn tí ó yẹ ọ̀ràn lọ́wọ́ rè, iṣẹ́ Olúwa tó yẹ ó gbé gàrè, kò sí ọkàn rẹ̀ ń bẹ̀. Gbogbo bí ó ṣe jẹ, bí ó ṣe mu. Mo ní ní Canada, mo ní ní Germany, mo ní ní Italy, mo ní ní London, ní ń bá káàkiri. Kò mọ̀ pé òpin ó dé bá gbogbo nǹkan ti ń bẹ láyé. Ẹnìkan sàmí, ayé kan tó wá yìí ò ní kú lójijì. Ayé kan tó wá yìí ò ní kú lójijì. Ta ló sàmí, ayé kan tó wá yìí ò ní kú lójijì. Matthew, alẹ́ lomi ò mọ̀ pé ìwé oníwàásù orí kẹta gbogbo wa ló wà fún. Máa gbọ́ o, mo láìkẹ́ ẹsẹ̀ bíbélì yẹn, oníwàásù orí kẹta.
1: Òhun ni àkókò wà fún.
0: Oníkúlùkù ohun gbogbo làkókò wà fún.
1: Àti ìgbà fún iṣẹ́ gbogbo lábí ọ̀run.
0: Ìgbà fún iṣẹ́ gbogbo lábí ọ̀run.
1: Ìgbà bíbí ni.
0: Matthew, máa gbọ́ ìgbà tá a bí ọ.
1: Àti ìgbà kíkú.
0: Àṣé èèyàn tá a bí ó kú. Matthew, nǹkan ẹyọka ni ò ní kú láyé. Nǹkan náà ni pé gbogbo nǹkan tí ò bá ti ní ẹ̀mí nínú tí a ò dẹ̀ bí kò lè kú. Òkúta kì í kú torí pé kò lẹ́mí, àdẹ̀lẹ̀ bí o sí mí báyìí. Omi kì í kú torí pé kò lẹ́mí, àdẹ̀lẹ̀ bí. So gbọ́ sà, afẹ́fẹ́ kì í kú, kò lẹ́mí, ó kàn move ni, a ò dẹ̀lẹ̀ bí. So gbọ́ bẹ́ẹ̀ sì, ṣùgbọ́n gbogbo èèyàn ìgbà bíbí wà, ìgbà kúkú wà. Ìgbà gbígbìn
1: àti ìgbà kíkó ohun tí a
0: gbìn. Ìgbà kíkó ohun tí a gbìn.
1: Ìgbà pípa àti ìgbà ìmúláradá.
0: Ìgbà tá a mú láradá.
1: Ìgbà wíwó lulẹ̀.
0: Matthew, ìgbà kan wà tí wọ́n máa wó lólu rẹ̀. Ìgbà kan wà wọn ó kọ.
1: Ìgbà sísọkún.
0: Ìgbà kan wà ẹkún ni o.
1: Àti ìgbà rírẹ̀ ni.
0: Ìgbà kejì wà ẹ̀rín ni.
1: Ìgbà sísọ̀fọ̀.
0: Ìgbà kẹta wà ìgbà sísọ̀fọ̀.
1: Àti ìgbà jíjó.
0: Ìgbà míì wà ẹ̀ máa jó.
1: Ìgbà kíkó òkúta dá
0: lọ. So ìgbà sísọ̀fọ̀. Àwọn kan ń sunkún lónìí. Bẹ́ẹ̀ ti ráwọn kan tá ń sunkún. Àwọn kan mọ̀ rẹ́rìn. Matthew, àwọn kan mọ̀ sunkún. Àwọn kan mọ̀ sigiri. Wọ́n mọ̀ rẹ́rìn. Tìlú mi yìí, ó ti ẹ̀ ti tó fún àpẹẹrẹ ńlá. Matthew, ọ̀hún kọ́ ọmọ Ìbàdàn ni mí. Tí ọba kan bá wájà nílùú Ìbàdàn, inú ilé rẹ̀ wọ́n máa sọ̀fọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n nínú ilé kejì, ọba abẹ̀ wọ́n máa sẹlibrétì pé Ọlọ́run ṣeun, ó délé wa. Ọlọ́run ń kọ́ alẹ́ kọ́ ni. Wípé báwọn kan ṣe ń sunkún, bẹ́ẹ̀ làwọn kan rẹ́rìn. Ìgbà kíkú, ìgbà sísọ̀fọ̀, ìgbà ẹkún àti ìgbà ẹ̀rín wà. Kò sẹ́nìkan tó máa rẹ́rìn tó ní òní lọ́jọ́ ẹkún. Kò wá sẹ́ni tí ń sunkún lónìí tí ò ní ọjọ́ ẹ̀rín. Tí ọjọ́ ẹ̀rín ọ̀rí ò bá tí dé, ìwọ ni ó béèrè. Torí èèyàn kì í gòkè kó má jà fìrí. Matthew, òjò kì í pààyàn kó òrùn ọmọ pa. Bójò bá wá, òrùn ń bọ̀. Ibẹ̀ òjò wà, ìgbà ẹ̀rùn wà. Bọ́lọ̀ ń ṣe dáyé ni. Ẹ ń bá bímọ, ìbí gbọ́dọ̀ tẹ̀lé ti bi tire ládàn gbogbo. Matthew, tẹ́nìkan bá ńlá tiẹ̀ kọjá, má fi ṣe yẹ̀yẹ́ tí ẹ̀ ló dé bá. Matthew, mo rí pé mo sanjo ni. Mo ní ọ̀tá Mayomi, bí n bá ṣubú, màá dìde, bí n bá wà lókòkò, olúwo ó ṣe mọ́lẹ̀ mi. Matthew, so fẹ́ gbọ́, kò sí ẹnikẹ́ni títí ẹ̀ ò ní bá. Matthew, bí rere bá bá ẹnìkan, kọ́ mọ́yọ̀ láyọ̀ jù, àkókò orí rẹ ló dé. Matthew, má fi ẹni títí ẹ ò tí ì dé bá, má fi rẹ́rìn. Ire tèmi náà ń bọ̀, tí ẹ ló dé. Ọjọ́ ayọ̀ tèmi náà, ó ń ṣe o. Matthew, Pẹ̀línà, ó bímọ, inú rẹ̀ ń dùn. Ọjọ́ tí ẹ ló dé, ó ń fi Anna, ó ń fi ṣe yẹ̀yẹ̀. Àbí, ẹjọ́ títí Anna náà bá, tó náà lóyún, tó náà bímọ. Gbogbo àwọn yẹn kú dànù. Anna lọ́wọ́ àdọ́rọ́ mọ. Matthew, ẹni tó wà ńlá ogún kọjá ti ń sunkún lọ́wọ́, má fi ṣe yẹ̀yẹ́. Ìpọ́lọ̀ mọ̀. Wáyì ọmọláwo, ọ̀rọ̀ tó bá dára fún ọ̀tẹlẹ̀ jẹ́jẹ́ ooo ma ọ̀la. Ìwọ ló lò ní ìwọ kọ́ ló lọ́la ooo ma ola ronu eyin ronu eyin o ma ola mo ranti igba oro nla kan se boro igba ewe ni ma je nji ori olori koke ma de piracy Matthew en to loni on ko lolola en tin rerin loni ma rin ju o olambo en tin soko ma sonju o olambo o layo mo gbadua ojo ayo re de bayi gbogbo eyin soldier of Christ patapata ojo Monday oni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun ma nfarahan ninu ipade yen gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo nilu apatere pe mato re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo mato to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti dori oke e kan bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agogo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o nto nla koja yen o bori e o la nfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadu apapo oro re yo de di testimony Jesu oluwa wa Matthew weekend la wa yi abi be ko o la lojo osin e ba nso fa weyan ta je a lo sin lo adua ta ngba bo lati ibere Sunday meta Thursday meta ola ni Sunday re ma pe abi be ko Sunday meta fun gbogbo awon eniyan to je wi pe won fe dide ma se ndide won ton pada le ma se ndide won ton subu e so fun gbogbo won pe lola nijo wo sa lola Sunday e je a pade inu program ororo owo oluwa emi o da sori re emi na ngbadua mo ngbawe ni 365 days tin benu odun ni mo fi nse so ago meta abo lojo jo mi o le sun mo wa ti ba mi online ma mo gbadua agbara wo na mi emi atamu eyan lajo ngba iwo na tre try lare oni loru oni 330 lojo jo lo si no more war prayer mountain o ri ko ba mi nbe ti mo fa adua ojojumo ni o 365 days tin benu odun adua mo fi ngba mi lona mi Matthew ngba ti ngbadua njo ni aye mi ri nkan sa oju mi ri to sugbon ngba ta adua de ona nla ogun se awon okunkun teriba mo gbadua ta lo nsa mi oro e dayo bayi oro e dayo o sa mi oro e dayo ona nla fun ileri olorun yo se fun be lo ma ri ninu awon adua ta ngba lo Matthew agbadua o okan nu awon adua yen oni mo tun fe pe ni ale yi kini adua yen e gbadua yen bayi Isaiah 45 verse 2 lo ma wa e ma so wi pe gbogbo agadagodo okunkun ti aye fi di aye mi mole ina bolu agadagodo ti an fi de mi ina ja o ya je ngbo adua re Baba gbogbo agadagodo okunkun ti a fi di aye mi mole ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja ina ma ja Jesu oluwa wa Matthew wo mi sir ma gbo nti we Isaiah yen so ki lo so
1: emi o lo siwaju re
0: ma lo siwaju re
1: emi o so ibi wi won ni titito
0: ibi wi won ma so di titito
1: emi o fo ilekun ide won ni tutu
0: ma fo ilekun ide won ni tutu
1: emi o si oja irin si
0: ma ke oja irin si meji e pariwo le kan si ide wo laye fi de mi ayiraye jade na o ya je ngbo adua re agadagodo tan fi de mi mole tan fi de ise mi inaja inaja inaja tan fi di omo mi inaja Jesu Oluwa wa Matthew o si mi bayi ni egbe yokan yi si e ma so pe Oluwa mu mi ku laarin awon eyan lasan eh mu mi lo saarin awon ologo mu mi ku laarin eyan lasan iwe 1 Samuel chapter 22 ne verse 1 to 2 1 Samuel 22 o ni David
1: si kuro ni be
0: o ku o ni be o lo si iwaju lamu awon arakunrin re
1: idile baba re
0: gbo
1: mo
0: so kale to ni be
1: olukuluku eni to wa ninu ipon
0: en to wa nu paju
1: ati olukuluku eni to ti jegbese
0: en jegbese
1: ati olukuluku eni to wa ninu ipale
0: en to wa mu ibanu je
1: ko ara won jo so
0: mo ko ara won jo so do David
1: ti olodun won
0: ah Matthew olori awon olusu
2: abi
0: eko bo nigba to yo jade po mo o wa di olori awon oba aye abi eko uruko re o wa pare ibi to ti bere nkan lo mata sugba bi to pare esi lo mata ko si n to kan mi pe lana re ana re le doti ana re le worse sugba kilo ni re nso kilo la re fe mu jade mo gbadua ola re ma sere e pariwo oluwa mu mi po laarin awon eyan lasan gbe mi lo saarin awon ologo o ya je ngbon adua re e mi mi ma mo mi po laarin awon eyan lasan gbe mi lo saarin awon ologo in the name of Jesus Jesu Oluwa wa mo be gbogbo eyin eyan pata a gbogbo won to so pe mo fe ri woli emi tete ri won every Monday ori oke adua no mo wo oni mo ma nwa emi o npo lori oke lojo Monday a man se program kan be ta pe ni soldier of Christ ni ojo Monday ago meje si agogo mejila iwo na tete join ni ago meje si agogo mejila lojo Monday awon ko oluwa awon aransi olorun na ma npo nbe ani ani program yen ati awon omo olorun ti en gbagbo pe olorun le se eh daddy mo fe ri yin tori awon 50 to ba kokko de won ma nlanfani ati ri mi iru Monday ti nbo nsin to ba wa laarin awon 50 akoko to ba ti de o lanfani lati ri mi mo gbadua ileri o se fun o to ba ti de woro won ma to nlo soye deji so kale ni apatere ori oke no mo wo oye deji lo pe lati garage moto wa so kan ni apatere every Monday ibe lo ba mi a mo gbadua lowo sugbon la aro ojo Sunday yi iwo ja pade challenge ni lu badan o ma ni agbara lagbara Olorun mo nlo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se fawon obi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodane oluwa ni dale yin lori ekeji ta ba ti jade inu jodane oluwa ni dale yin lori omi yen kan na ni Jesu fi se baptism a ma de okun oke kan ti an pe ni Sinai ba se nlo yi mo gbadua yo dara fun o je ka o bi ri o lo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abeni kan to ti se olorere ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lowo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem won join mi ma group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ore re o se be Jesu Oluwa wa phone number hello phone number 080-66-48-14-55 gbogbo eyin omo Olorun pata ni aro yi mo fi Olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo

0: on kile, on mile, on kile, on mile.
1: Yeah,
0: yeah.
2: Splash 105.5 FM, the integrity station.
3: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rí tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs unis mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ sì ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kéyìí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: fún mi ní lájigo.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣídì èdúkọ àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Bàbá, akọrin látàárọ̀ ni. O ti sú mi, ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
6: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
7: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
8: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láà ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bóò tí ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
9: Dem say monkey smart na because of three near. But now monkey will jump past the eye they quick see.
10: Don't call me auntie.
9: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
11: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
12: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
13: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
16: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
0: where we find comfort in hearts that love. Love that's shared.
10: Shared meals like delicious jollof and chicken.
0: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
17: That's why we say, let's go home. There's food at home.
18: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor.
19: The taste of home.
20: After me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
21: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
22: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
23: Tẹ́ ẹ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò àwọn ọmọ kan wíńdò ní ọ. Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì. Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo splash. Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífàájì. Níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
24: Spread your wings on Splash 105.5 FM.
25: So you insist on doing what you want to do. Ṣé ọ̀rọ̀ tinú ẹ ló máa ṣe lọ láṣẹ wa?
26: Daddy, mo ń lọ.
25: Mo sùn wí.
26: Daddy, I'm going to the city.
25: You children of nowadays, you are too much in a hurry. Be patient. Be patient.
26: Daddy, I've heard what you have to say.
25: But I have to do what is in my heart.
26: Daddy, mo ń lọ.
25: Let me tell you. Daddy.
26: Sir.
25: You are on your own.

0: kẹ́gi sọ̀rùn abìtámọ́ra bí ahéré dundun fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. Ojúmọ̀ aláyọ̀ gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ọmọ Nàìjíríà ẹ káàbọ̀. Ẹ káàrọ̀ lákọ̀tun ẹ káàbọ̀ sí àkọ̀tun ti fún tẹ̀dọ̀ ròyìn. Àtúgbẹ̀dẹ́ lóòrọ̀ tòní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ Sátidé ń lò ní jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù Ògún oṣù kẹjọ òjìlélẹ́gbọ̀ọ́ ọdún dín mẹ́rìnlá. Ẹ káàbọ̀ o, ìkànnì Splash ni wọ́n ń pè bí 105.5 FM, the integrity station promoting right values. Agbẹ́tì fún tẹ̀dọ̀ ìròyìn dé, agbẹ́tànà dànù, agbómi ìyọ tuntun ni, agbé tuntun dé tí a rọba ni. Ọ̀ṣun ló lò ní.
1: Bẹ́ẹ̀ni, òní ló lọ̀ṣun.
0: Òní ló sì tún lọ̀ṣun.
1: Ọ̀ṣun
0: ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayùn. Bí wọ́n ti ń gbáradì láti tẹ̀ka dìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Àwọn ọmọ ìyá wa ni.
0: Bẹ́ẹ̀ni, ẹ má sì ṣe gbàgbé pé bẹ́ẹ̀ náà ni ọdún òṣogbo ló ń lọ bẹ́ẹ̀. Wẹ́rẹ́dì wẹ̀rẹ̀, ṣùgbọ́n mo rò pé irú ọjọ́ òní wọn ó so kọ́ná, torí pé òfin ti wà, òfin kó ń lé ó gbélé láwọn àyè kan sáàyè kan, bí èèyàn kan bá rìnrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ lásìkò yìí.
1: Ó gbé ni.
0: Àná ń ká ṣe aláìgbọràn.
1: Gbígbé la ó gbé, gbígbé la ó gbé o. Béèyàn rìn rẹ̀
0: rẹ̀.
1: Kìlọ̀ fọmọ kan, kìlọ̀ fáwọn ìyá kan náà.
0: Bẹ́ẹ̀ni, àwọn ìyá ẹlẹ́sìn adìẹ, wọ́n ti jẹ́ sí adìẹ. Ọláńwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ mi. Elephant Solo yìnrẹ́ ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n papọ̀ jọ G Square Arco Sky Gíran Global Radio King of Skoro Continental and Intercontinental. Ẹ lẹ́ńbẹ̀ ń wo, ẹ sì kú kalẹ̀.
1: Tá a bí náà kí àkójúmọ́ o, àkójúmọ́ ojúmọ́ aláyọ̀ ni ó jẹ́ fún gbogbo wa láṣẹ Ilédìmọ̀ rè. Tèmiládé àlòkò lórúkọ ti tèmi, tí fún tẹ̀dọ̀ ìròyìn náà sì rèé, àti ọjọ́ Àbámẹ́ta ni. Ẹ tún darapọ̀ mọ́ wa lónìí, káàjọ ṣe bó ṣe yẹ káàjọ ṣe o. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkọlé ìròyìn tí ń bẹ ń kalẹ̀ náà la máa ń kọ́kọ́ ṣàbí iṣẹ́ abọ́jọ̀. Béèyàn bá dórí ayélujára lásìkò yìí, ẹ ti mọ̀ wípé lónìí iṣẹ́ àfi fún Ọ̀ṣun ni. Ṣùgbọ́n àwọn àkọlé ìròyìn míì náà tún bẹ ń kalẹ̀ o, yàtọ̀ sí Tọ̀ṣun tí Daily Post gbé wá, tí The Nation gbé wá, tí Punch gbé wá, tí Tribune gbé wá, tí Vangard gbé wá, tí Guardian gbé wá. Gbogbo wọn báńbáńbáń náà ni wọ́n gbé wá lónìí rànran o. Daily Post rè é tí ń wò mí, tí mi ń wò ó, kí n fè kó sọ, wọ́n ni Atiku náà ló ń ké sí ilé ẹjọ́ o, ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Àbújá pé kó wọ́gi lé ìláǹfààní àti dídé dupò ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ gbogbo tó níṣe nípa ìwé ẹ̀rí ti àgùnbánirọ̀ èyí tí ó di awuyewuye lórí ààrẹ Tinubu. Wọ́n ni bí nǹkan ti rí ọ̀rọ̀ rẹ ti bẹ́lẹ́gbẹ́, kí ilé ẹjọ́ kó wá nǹkan ṣe sí i nípa gbígbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin àti ìdájọ́ àṣẹ wípé Tinubu ò gbọ́dọ̀ ní oore ọ̀fẹ́ láti tún díje dupò ààrẹ lẹ́lẹ́ẹ̀kejì wàyí o. Daily Post òun náà ló post ìròyìn náà.
1: Tọ́ ẹ jẹ́ kèmi ó bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun o.
0: Ẹ dárúkọ ara rẹ.
1: Mo dárúkọ mi ìgbà tí mo káwọn ara
0: lé. Ok, sorry.
1: Ó dà Tèmiládé àlòkù ọ̀jẹ́.
0: Lẹ́ẹ̀kan sí.
1: Tọ́dẹ̀ ajẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun o. Wọ́n ní òní lòní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ o. Wọ́n ní ẹmọ́jẹ atanra wa ṣe rí ètò ìdìbò tí ó wáyé ọ̀hún. Òun náà ló wà láàrin Oyè Bámijí olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC àti Adeleke olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord tó tún jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n níṣẹ́ rí ADC àtàwọn míì wọ́n láwọn yàn ẹmọ́jẹ ń lo Yorùbá tí mo fẹ́ lò fún wọn. Wọ́n ṣàlàyé àwọn náà wà ńbẹ̀, àwọn náà ń díje. Bẹ́ẹ̀ni.
0: Àtàwọn tó kù.
1: Wọ́n ní àwọn náà wọ́n wà ńbẹ̀, orúkọ wọn wà lórí bébà wọ́n ń pè ní bálọ́ọ̀tì. Wọ́n lórúkọ sí wọn náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ sì ni ààrẹ sọ wípé ṣé rí ètò ìdìbò yìí ẹ jẹ́ kí o lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ kó mọ̀ sí mọ̀gòmọ̀gò. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ní pé nǹkan ti fẹ́ yan o. Àwọn kan ti ń sọ wípé ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ó ti da ojú ìbò délẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n sọ wípé ṣe rí àmọ̀tẹ́kùn
2: iṣẹ́ tí wọ́n kọ́ ní ètò ìdìbò. Wọ́n ní nǹkan kan ṣe o pẹ̀lú ètò ìdìbò. Bákan náà sì ni ẹgbẹ́ òṣèlú PDP wọ́n láwọn tí wọn àwọn ò ní olùdíje du ipò gómìnà gẹ́gẹ́ bí àjọ INEC bó ṣe wí. Gbogbo bó bá ṣe ń lọ bó bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà a mọ bùyín gbọ́ ní ìkànnì wa Splash FM 105.5.
0: Ó dáa tó lọ́dọ̀ tèmi ń bí inú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣì wà. Níbi tí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ tí ó ní Davido yìí náà sì ni o. You are dramatic.
1: Ogun
0: lè tó ṣùn ọkọ̀ fíṣàn sí
1: ni.
0: Olórin náà ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó mẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó kọjá awẹ́wà àbí tó kọjá ti kámọ́ dọ́gbọ́n fi ṣan sí ọ̀rọ̀. Ó fi yọ sí iyọ̀ lásán ló ń fi sí Bashir Ahmad náà lójú ògúlùntún ọ̀rọ̀ gbáǹ lẹ́ẹ̀kan náà lójijì sí àtàrí Davido. Ó sì ṣe lálàyé ìdí rẹ̀ tí Davido fi ní wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣébí ariwo tó ń pa ni wípé ìpínlẹ̀ Ọ̀ṣun wọn fẹ́ jẹ́ ń wọ ìpínlẹ̀ mi o, wọn fẹ́ jẹ́ ń support uncle mi o. Ìdí tó fi ní wọ ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn gangan mi máa ṣàlàyé ẹ̀ fáráyé gbọ́. Daily Post ló gbé owó ilé tó ń ṣe tó ń pariwo yẹn ó kàn ń fiyọ̀ sí lásán ni.
2: Ó ti dáa tó wọ́n ní Atiku àti Òbí àtàwọn míì náà ni wọ́n ti sun àpérò kan eléyìí tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú eléyìí tí wọ́n ní yóò wáyé tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ti sun síwájú di ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí náà ni.
0: Ó dáa tó lọ́dọ̀ tèmi bí mo tún wòrò yìí bí oníbi tí wọ́n ti wí pé ìjọba ìpínlẹ̀ Bauchi ó ti kéde kò síṣẹ́ lọ́jọ́ ajé Monday nítorí ètò ìdìbò abẹ́lé ètò ìdìbò ti ìjọba ìbílẹ̀
1: lọ́jọ́ Monday
0: lọ́jọ́ ajé
1: tẹ́kọ̀ òdìbò àgbàkúgbà
0: Bauchi gba ti ẹnu miwili Bauchi náà gbàgbàkúgbà ìbò ni wọ́n fẹ́ dì. Wọ́n ni wọ́n ti kéde pé kò síṣẹ́ ní ọjọ́ ajé o ọjọ́ Monday nítorí tí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní ọjọ́ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ tẹ́ gbọ́.
2: Tọ́ ìròyìn eléyìí òun náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé àjọ eléyìí tó ń ṣe ìdíyelé epo ní orílẹ̀-èdè yìí náà ló ti kéde rẹ̀ síta gbangba yàyà o wípé òun ti dáwọ́kọ̀ lórí ká mọ́ ṣe pàṣípàrọ̀ pẹ̀lú epo láti lè jẹ́ kí àtànkálẹ̀ rẹ̀ kó lè tó kó tún lè sùn ábọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ìwé ìròyìn The Nation ojú ìwé 29 ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà.
0: Ó dáa tó mo tún tajú kan lọ́dọ̀ tèmi ń bí èmi náà tún wo ìròyìn kan bẹ̀ o. Daily Post náà ló tún gbé jáde láàárọ̀ tóní níbi tí wọ́n ti sọ pé tó àti ìjọba ilẹ̀ Nàìjíríà ni o àti ìjọba ilẹ̀ Amẹ́ríkà ni o àpérò kan wáyé ọ̀rọ̀ kan sì ń lọ lórí bó ni wọ́n ṣe dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi ńlẹ̀ yìí tí ó sì jẹ́ pé gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí tó bá jẹ́ agbésùmọ̀mí tí wọ́n fojú wọn ba òfin gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ o.
2: Ok lágbọ́n mi ti ọ̀rọ̀ epo rọ̀bì wọn ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti sọ̀rọ̀ wípé ká lọ rèé fọkàn balẹ̀ ọ̀rọ̀ ìdánilójú òun náà lòun sọ yìí o wípé àwọn ẹbu ìfọpo wa wọn ó ṣiṣẹ́ dáadáa tó sì jẹ́ wípé a rí èrè púpọ̀ ń bẹ̀ ààrẹ náà ló fi wá lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ o.
0: Tọ́ ọ̀nà ìròyìn kan lélẹ́yìí àtúndì ìbò kan ni wọ́n ní yóò wáyé o bẹ́ẹ̀ sì ni àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà àjọ INEC ni wọ́n ti mú ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí fún àwọn ètò ìdìbò àtúndì kan tí ó wáyé àwọn àtúndì ìbò fún ti ilé ìgbìmọ̀ aṣòfin ni o. Ìwé ìròyìn The Nation náà ló mú ìròyìn yẹn jáde láàárọ̀ tòní o.
2: Tọ́ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ló ti ya éékà ilẹ̀ eléyìí tó tó 2023 sọ́tọ̀ láti máa fi ṣe ètò ọ̀sìn abẹ̀mí ní olúùlú ilẹ̀ yìí ó ti ṣe Abuja tàbí SCT. Wọ́n ní báyìí náà ló sì ti gbé ìgbésẹ̀ láti mú òpin dé bá bí àwọn ẹran àwọn màálùú bí wọ́n ṣe máa ń rìn káàkiri ní olúùlú ilẹ̀ yìí kan fáwọn náà ní pólùkù
1: wọ́n ní òpin òde bá o gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ẹ̀rẹ́bá ti ń jọ rìn káàkiri bóbìnira ẹ̀rín wà kán mọ̀ fún wọn ní ipò náà yíyá ìwọ
0: màálù tó bá fura sí lóru
1: màálù kí ni títí ẹ màálù dáńláàdì
0: wá màálù àǹtí ọ̀rì láàmàlù bá wọn.
1: Ìwọ ni kò wọ́n darí àwọn tàdúgbò bí wọ́n ní kò ní sí ẹ̀yìn ò mọ́ o àbádúpẹ́ o.
0: Ó dáa tó èmi náà tún wo ìròyìn kan bí báyìí o kí ìbò eléyìí tí kò ní kọ́nu kọ́họ nínú kó lè bá a wáyé ààrẹ tinubu ti pe àjọ inec ó ti pè wọ́n níjà lórí ẹ̀ kódà ogun wọn kẹsẹ̀ ẹnu ni tó ń tí àwọn àjọ elétò ààbò lẹ̀ wá gbogbo pé ẹ rí dájú o pé ètò ìdìbò èyí tí kò ní mú kọ́nu kọ́họ nu tí ó sì jẹ́ ti alálàáfíà ni kò ṣẹlẹ̀ kó wáyé o ní ìpínlẹ̀ ọ̀sùn ṣẹyìn náà kúkú ti mọ̀ pé lónìí ni ìbò yẹn máa wáyé ẹ má sì gbàgbé pé àwọn òṣèlú àwọn ìbò gbogbo míì náà tún ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ìpolongo ìbò sì ti ń bẹ̀rẹ̀ ní wàràǹṣe sà fún gbogbo ẹni tí yóò máa dìbò ní ọdún tó ń bọ̀ kọ́lọ́hún kó ṣọ́wájú ọdún tó ń bọ̀ lọ. Where is the nation? Ló gbé ìròyìn náà jáde o.
1: Tọ́ wọ́n ní aya ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu náà ni wọ́n ní wípé ó ti ṣe àfilọ́lẹ̀ àwọn ilé ẹ̀kọ́ kan eléyìí tí àtúntò ti dé bá ní ìpínlẹ̀ Èkó. Eléyìí tó sì ń béèrè wípé ẹ jẹ́ kí a fi ààyè sílẹ̀ kí a fi ààyè gba àwọn obìnrin nípa ti ètò ẹ̀kọ́ wọn ká mú àgbéga dé bá ètò ẹ̀kọ́ àwọn ọmọbìnrin eléyìí tẹ́lẹ̀dùwà tí wọ́n fi jíǹkì wá. Ìwé ìròyìn The Nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Èyí àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ń bẹ lóòrọ̀ tòní fún ti fún tẹ̀dọ̀ àmọ́ ọmọdé kan dáná kó pé kí tẹgbẹ́ ò má jò àfẹ́yí tí ọba ní láìta lọ́wọ́ ẹja rojú ọjà nígbà tá a bá padà dé a ó wàá máa mú ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́ òkè mega child of god àti wìlíwìlí gbé bọ́dì.
3: Education is the most powerful weapon which you can use to change the world. Yes, at Peak to Peak Schools, we teach, instill moral, build, and nurture talent. As life matters to everyone, quality education is also germane to us at Peak to Peak Schools. Dear parents, admission is in progress at Peak to Peak Schools into preschool, basic classes, college. Our conducive environment is top-notch. Quality education at its best. Gone are the days kids were brainwashed that the young shall grow at Peak to Peak Schools. Growing is not enough. They are parents of nowadays. Let's start working towards our youngsters shall grow and lead. So, Peak to Peak School, our extracurricular activities are rich in order to enable pupils to pick it up as a career in future. Visit us today behind Sunrise Mall, number 2, Oyebode Street, Ogudu Estate, Oluyole Extension, or call 0907-6130-598. Peak to Peak Schools. We are the best.
4: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: jẹ fún mi ní lajigo.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacheroftheyear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
4: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust. Fund.
3: Supported by Union Bank, Airpeace, Honda, and Eco Hotel and Suite. Entries close on 21st August 2026.
4: Terms and conditions apply.
5: So, ekaabo pada lati oju oja ti fun tedo royin yo wa be wa yo ni waran se sa Casablanca la Casanova. Àkọlé ìròyìn tá a múlẹ̀ kan náà ni ti Àtíkù tó ń ké sí ilé ẹjọ́ pé kí wọ́n wọ́gi lé ìláǹfààní ààrẹ Tinubu láti lè díje dupò lẹ́lẹ́ẹ̀kejì nítorí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí iṣẹ́ aṣàgùnbánirọ̀ àbí aṣàgùnbánirọ̀. Tó wọn ni ẹni tí ṣe olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yun Àtíkù Abubakar igbákejì ààrẹ àná ilẹ̀ Nàìjíríà náà ní sì ṣe ló ti ké sí ilé ẹjọ́ gíga tó ń bẹ ní ìlú Àbújá wípé kí wọ́n wọ́gi lé ní ìlágbára àti kópa àbí ìlóore ọ̀fẹ́ àti lè kópa díje dupò ààrẹ bí ó bá di ọdún 2027 èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí yóò tún máa tẹ́kọ̀ rẹ̀ létí pé kí ilé ẹjọ́ kó wọ́gi lé níní agbára bẹ́ẹ̀. Àtíkù náà ló ń fẹ́ ìwọ́gilé àìlóore ọ̀fẹ́ ààrẹ Tinubu lórí ẹ̀sùn kan èyí tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí ìṣàgùnbánirọ̀ èyí tí wọ́n sọ wípé àwọn fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ǹjẹ́ mọ̀ pé ìwé ẹ̀rí àgùnbánirọ̀ ni èyí tí wọ́n fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà tá mọ̀ sí INEC. Òun náà ni ó gbé orúkọ Tinubu Bọ́lá Adékúnlé hàn gàdàgbàgàdàgbà báyìí èyí tí wọ́n ní ó yàtọ̀ pátápátá sí orúkọ ààrẹ tí í ṣe Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Adékúnlé ọ̀tọ̀ níbo lẹ ti rí Bọ́lá Ahmed Tinubu o. Wọ́n ní Àtíkù ara ohun tí ń fẹ́ kí ilé ẹjọ́ ṣe òun náà ni kí wọ́n wò ó ní ọ̀rín kíniwín o bóyá irúfẹ́ nǹkan bí èyí tó bá ti dàbí epo tí ó ta sí àlà ẹni a máa fúnni ní àǹfààní láti lè díje dupò ààrẹ bó bá di ọdún 2027. Bákan náà ẹ̀wẹ̀ wọn ni lára tí wọ́n ń pè lẹ́jọ́ náà ni wípé ẹ lọ wo àgbékalẹ̀ òfin ètò ìdìbò tọdún 2026 o tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀rí máa jẹ́mi ṣó àbí àwọn ìwé ẹ̀rí gbogbo tí èèyàn máa kó kalẹ̀ tí èèyàn máa fà kalẹ̀ wípé tó àwọn nǹkan tẹ́ ẹ béèrè fún rèé o ǹjẹ́ mo ní agbára àbí ẹ̀tọ́ láti díje dupò ààrẹ àbí wọn lẹ́tọ̀ àti díje dupò ààrẹ ẹ lọ́wọ́ gbogbo ẹ̀ ǹjẹ́ lábẹ́ òfin ìjó tọ̀nà pẹ̀lú tá a rí tá a ti mọ̀ yìí wípé ààrẹ Tinubu tún lè tẹ̀síwájú láti díje dupò lẹ́lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ìròyìn ìwé ìròyìn Daily Post tí ó gbé wá láàárọ̀ tòní o Àtíkù ń fẹ́ kí ilé ẹjọ́ wọ́gi lé lóore ọ̀fẹ́ ààrẹ Tinubu láti lè díje dupò lẹ́lẹ́ẹ̀kejì nítorí awuyewuye tán ni ó ń lọ lórí ìwé ẹ̀rí ìṣàgùnbánirọ̀ rẹ̀ wípé òfegè ni kì í ṣe ojúlówó nítorí orúkọ tó yàtọ̀ sí orúkọ tí ààrẹ ń jẹ́ tó wà ń bẹ́ẹ̀. ko je bo ti je lapo odo temi nbe
0: o da o je ki emi o gbeyin lo si ipinle osun ka ti e mo bo se nwaye nbe ati bi o tu se ma lo loni yi ojo kedogun osu kejo odun 2026 leleyi ti ipinle osun to tun fe yan oludije mi eleyi ti o mo tuko ipinle na fun odun merin mi o won ni leyin opolopo se eleyi ti kaya soke to ti nwaye o to si je wipe koda awon elomi ni emi won ti ba lo ikolu onirunru iwode ati bebe lo won ni gbogbo e gbogbo e oni na ni oku ni dola ni awon olugbe ni ipinle osun yo tuyaya tuyaya jade lo si awon ibudo idibo gbogbo lati yan gomina mi eleyi ti o tuko ipinle na o fun odun merin mi o be si ni ko din ni awon oludije metala lati nu onirunru egbe oselu ti won dije do ipo gomina ohun o won ni sugbon o laarin awon oludije metala ohun awon meji ni oruko won ni o lewaju o to si wa loke tente won ni gomina ademola adeleke eni to n dije lati tun adupo na lele keje se tori pe on lo wa nbe lowo lowo ye labe egbe oselu accord ati bola oyebanji ti gbogbo eyan mo si anbo ohun ko na ni o si gbe asia egbe oselu All Progressive Congress lowo eyun ni APC won ni awon yi gangan ni a le toka si gege bi awon to dabi eni wipe oju wa lara won ti won fe dije dupo gomina ohun o won ni bakan na ni eni to ti figba kan je abenugan ile igbimo asofin ipinle osun eyun ni omowe Najim Salam ohun na ti nu egbe oselu African Democratic Congress ADC ohun na nko won ni ohun na kuku wa nbe sugbo o nse ni o dabi eni wipe abe ojiji Rauf Aregbesola ohun ti nsise sugbo ohun na so wipe ohun o wa o tori wipe ohun na dije dupo gomina ni ipinle osun won ni sugbon se ri awon mewa yoku to ku a le pe won ni ba nkunjo won ni sugbo o gege bi omo orilede Nigeria ti omo ipinle osun awon na leto lati DJ dupo ohun won ni ni bayi gege ba ti se mo wipe ta ba nsoro nipa oselu ipinle osun na nko ko mo kere ninu aye o be si ni awon ti won je olugbe nbe na awon na ti mo tolukaluku won si ti gbaradi lati DJ abi lati jade dibo loni won ni koda awon kan ti won je oba laye bo te ti le je wipe won ni oba ba lori ohun gbogbo be si ni oba ogbodo ma so wipe teyan kan lohun se o won ni lasiko yi won ni koda awon oba laye kan won fi han ni ta gbangba ya ya wipe eni ti awon se titi e ohun leleyi o gege bi iwe iroyin the nation se ko emi si nka ni o won ni apere be na ni ata oja ti ilu osogbo eni to jade sita ti baba si kede wipe gomina bayi ohun ni ohun se atileyin fun ko to wa di wipe o aran ti pe e wa o oba gbodo soru oba yi o ni gboro aye o won ni bakan na ni eni ti se akegbe re ni ilu ede ohun na won ni baba na jade ni won gara tan wipe he omo temi ohun ni gomina omo ilu ede ohun na ni won ni koda oluwo ti ilu iwo won ni ohun na ko kuku fi ti e na pamo wipe eni to ohun fe ohun leleyi o won ni lasiko iwode alagbara eleyi ti won ma se tan mo fi kadi ipolongo ibole won ni awon egbe oselu eyun ni laarin awon egbe oselu meta ototo won ni awon ti won je olori ninu awon egbe oselu yi na ni awon kan lara won ni won si ndumo huro ni won tuto soke ti won foju gba won ni be si ni egbe oselu APC na lo nbere lowo na so fun Adeleke wipe oya ko eru re ko si mo lo park and go oni tori wipe asiko ti to ko jade ko kuro ko lo mo jojo re lo anfani o wa fun lati jo daada eleyi na ni won si tun na ka alebu si egbe oselu accord wipe awon gangan ni won fa wahala ni ipinle osun nigba to wa nsoro oyebamiji o soro to o soro lori awon ikolu to nwaye ni ipinle osun wipe eyi na e wo awon egbe oselu alatako awon gangan ni mo wa ni de kini ye onitori wipe awon kan ninu egbe oselu awon ni won ti ni oniruru iriri eleyi ti o ti e se mo fenu so oni be si ni ko se leyin egbe oselu akodo ati gomina adeleke won ni awon gangan atawon ti won ja lati leyin awon mo egbe ohun na ni won si nfa wahala ni won fa lobolobo ewo iroyin ogun jare ogun gbogbo e oni yi na sa ni ko ni di ola bo ba si se nlo a mo buyin gbo mo tun so lekan se e ko kale
5: oda to kemi teswaju lapo odo mi nbi oro to ni se pelu ibo ina ni ipile osun na la de si wa nibi ton ti ni eni ti o ti fi igba kan je amugbalegbe pataki leka eto iroyin fun are le Nigeria Bashir Ahmad wani na ni o ti gboju agan oro si agbajugbaja olorin sewo ni David Adeleke eni ti gbogbo eniyan mo si Davido lori oro gbajare to nkesode ipe nje mo pe awon soja o pepese o ipe won gbimo ikoko lati ma je ki ohun wo ipinle Osun saaju eto idibo to fe waye lati dije dupo gomina ni ipinle ohun eyi ti o si sele lojo toni gangan Daily Post lo jabo iroyin wipe Davido lojupo ibanidore ti X re gangan ni aro ni o so sode looro toni o wipe nje mo wipe ifitoni leti alagbara kan ti kan ohun lara wipe awon mogun le Nigeria wipe won da awon lowo ko lati wo ipinle Tosun ni bamu le to n si fe se lati le gbaruko ti aburo baba ohun o yun gomina ti nbe loripo lasiko yi to fe lo fun sa keji gomina Ademola Adeleke Davido na lo duro lori oro pe irufe igbese bi eyi o le sele koni waye nitori pe kini gbogbo omo orilede Nigeria ega bi omo orilede na ni won ni eto be ni eto to si nbe labe ofin wi pe enikan ogbodo danduro irin kankan be eyan ba fe rin si irin sohun ko ye ki igboke gbodo eni ko gba idaniduro oni won ti fi to mi leti pe awon mogun lewa o na ni won ma down lowo ko lati le wo ipinle Osun oni eleyi ko ni sele tori pe eto omo niyan ni won fe teju re mole yi amo nigba tin face si iroyin na to bode Ahmad na lo sapejuwe oro gbajare awuyewuye eleti Davido ti o kesode gege bi igba te eyan kan woyo si bi igba te eyan fi oja oro bi igba te eyan kan fi idan so oro na ni oni pe e ma se gbagbe pe ikede wule ti wa tele latodo awon eso eleto abo wa gbogbo ajo eleto abo gbogbo wi pe ikede na ti wa pe koni ma si igboke gbodo oko abi to mo eniyan gan pelu ni awon gbogbo ibi ti eto idibo yo ti waye ni ipinle Osun ki alaafia o le ba joba na si ni tori pe lomi iregberegbe tin rin akoko ma buru tin be lokan aya re to fe se iregberegbe tin rin mo kan se ni lose tin be lapo re to fe yin iregberegbe tin rin mo kini buko awon to gbe sinu oko ti o fi so mo adari hun ni saka o soro oni kikaluko gbele ko nle gbele ati isede yi ona ni won ti so tele wipe yo ma bere lati oru o be ni titi di ago mefa irole ojo abameta ojo satide toni to nti alekun oro re wipe eleyi ki se nkan ajoji ki se so oro pe ipinle Osun nikan ko si bi ta ti kadi ale nbo won ti dibo tun e ti mu ofin be wa se bi kala afia o le ba ajoba ni oni o kan fi yo ja ni sugar re npo junu ti yi jedi ni mu wa oni gbogbo ikede ti wa lori re tele gbogbo ina lo si ti mo pe lati ago meji la oru gbere titi da ago mefa irole o na ni a o ni fa igba keni keni o ma rin kaakiri kare ibi ti won ti lo re dibo ko ju be na lo nitori na nko gbogbo eleyi to nso nipa eto omo niyan lati rin si irin sohun igboke gbodo lati lo bi o wu ni eyi o tumo si pe ka wa tori be ka ru ofin a gbodo rofin idalu nselu egun na ni gbogbode losogbo ati wule sofin ki alaafia ko le ba joba ohun na ni a se so be tori na kenikan ma ro pe boya won fe win si ohun wọn wí sí ẹnikẹni o bó ṣe gbà nìyẹn o.
0: tọ ẹ jẹ kẹmi lọ sí akata ààrẹ wa o Bola Ahmed Tinubu òun náà ló ti ń mu dá wa lójú ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ẹbu ìfọpo wa ń kọ́ náà ni yóò gbéra tán tí yóò sì mọ ṣiṣẹ́ dáadáa ó ní yóò fi ẹsẹ̀ múlẹ̀ o tí a sì rí èrè tó pọ̀ púpọ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ṣe ń sọ̀rọ̀ ìdánilójú yìí lánàá o ó ní wípé àwọn ń ṣe àwọn ìlànà kan àti àtúntò nípa ti ètò ọrọ̀ ajé láti rí dájú wípé àwọn ibùdó ẹbu ìfọpo ọ̀hún náà ni kò kàn ṣiṣẹ́ ṣakálá ṣùgbọ́n kí ó jẹ́ eléyìí tí ó ṣiṣẹ́ ní ìlànà tí ó mú àǹfààní dé bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní ààrẹ ló sọ̀rọ̀ yìí ní ilé ààrẹ ní ìlú Àbújá lánàá lásìkò tó ń tẹ́wọ́ gba àwọn olórí tuntun nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka ti epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì níbi tí olórí wọn ẹni tí ṣe ààrẹ wọn Salimonu Oladiti tó ti léwájú wọn ààrẹ Tinubu ẹni tí ẹgbẹ́ yìí tí wọ́n wá ní wípé òun gangan ni bàbá ìsàlẹ̀ àwọn ò nínú ẹgbẹ́ NUPENG gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ṣe wí wọ́n ní torí wípé ìṣèjọba rẹ̀ ń kọ́ náà ló ti gbà á gẹ́gẹ́ bí ojúṣe láti tún àwọn ẹbu ìfọpo náà ṣe bẹ́ẹ̀ sì ni kò ní di ẹ̀bi àìmọ́ṣe ru àwọn ìjọba eléyìí tó ti lọ ní orílẹ̀-èdè yìí ó ní kò ní di ẹ̀bi yìí rù wọ́n o fún ipò tí àwọn ẹbu ìfọpo wa wà lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ṣe wí ó ní mo gbà gẹ́gẹ́ bí ojúṣe mi àwọn ohun tó ti débà àti àwọn ohun tá a ṣe sí ẹbu ìfọpo yìí mo gbà gẹ́gẹ́ bí iṣẹ́ eléyìí tó wà lórí tábìlì mi kò sì sí ohun tó lè ṣẹlẹ̀ láti àwọn ọdún sẹ́yìn ojúṣe mi náà ni lọ́wọ́lọ́wọ́ báyìí níwọ̀n ìgbà tí mo ti di ààrẹ èmi náà ni màá tún ṣe màá jẹ́ kó ṣiṣẹ́ tí ó sì jẹ́ ìwúlò fún gbogbo wa lórílẹ̀-èdè Nàìjíríà ó ní mo gbà bẹ́ẹ̀ màá sì ṣe I am going to do it màá sì ṣe ọ̀rọ̀ ìdánilójú yìí náà ni ààrẹ sọ eléyìí tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn ẹbu ìfọpo wa yóò tún gbéra sọ padà wọ́n ní tẹ́ ẹ bá gbàgbé wípé ẹbu ìfọpo mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà la ní lórílẹ̀-èdè yìí o méjì ní ìlú port harcourt ẹyọkan ní ìlú wọrí ẹyọkan ní ìlú kaduna wọ́n sì ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn náà ni àwọn ẹbu ìfọpo yìí ò mọ̀ ti ṣiṣẹ́ àyàfi àsìkò kan tí wọ́n kàn ṣiṣẹ́ pé fún ìgbà díẹ̀ wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ elépo rọ̀bí ilẹ̀ yìí náà ló ti tọwọ́ bọ àdéhùn o pẹ̀lú iléeṣẹ́ kan láti orílẹ̀-èdè china láti tún ẹbu ìfọpo náà ṣe kí ó sì mọ jẹ́ kó ṣiṣẹ́ ní orúkọ rẹ̀ wọ́n tẹ́ bá gbàgbé lẹ́ẹ̀kan sí ààrẹ nígbà kan rí fún orílẹ̀-èdè yìí olùṣègùn ọbásanjọ́ ẹni tí ìṣèjọba rẹ̀ tó ta àwọn ẹbu ìfọpo náà gẹ́gẹ́ bí iron condemn scrap wọ́n pè é wọ́n ní bó ṣe tánú o fún àwọn tí wọ́n jẹ́ olókoòwò wọ́n ní ààrẹ sì ń sọ èyí ni ààrẹ ọbásanjọ́ ó sì ń sọ wípé ẹ mọ̀jẹ̀ atanra wa ṣe rí àwọn ẹbu ìfọpo kò lè ṣe sí nǹkan tá a lè ṣe sí mọ́ ó ti dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ sì ni àsìkò ti lọ lórí ẹ̀ gbogbo àwọn irinṣẹ́ tó wà ńbẹ̀ ó ti di àfihẹ́yìn tégún fi ṣọ ó ti di àwọn eléyìí tí ò lè lò gbà mọ́ ọbásanjọ́ bẹ́ẹ̀ ni ó ti dá iron condemn wọ́n ní ọbásanjọ́ náà ló wáá sọ wípé ní èròǹgbà tòun gangan o ìpinnu ìṣèjọba òun òun náà ló sì gbé ìgbésẹ̀ lórí àbábọ̀ ìwádìí eléyìí tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ṣe lórí ẹbu ìfọpo náà ó ní òun gbé ìgbìmọ̀ tó ṣe ìwádìí ọ̀hún sílẹ̀ ní o pé ẹ bá wa ṣe àyẹ̀wò rẹ bá wa ṣe àwọn ẹbu ìfọpo yìí ṣé yóò ṣiṣẹ́ tá a bá náwó sí i ṣé yóò gbéra sọ ó ní àbábọ̀ eléyìí tí wọ́n fún òun òun lòun sì ṣiṣẹ́ lé lórí o ìwé ìròyìn the nation òun ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
5: ó dá ẹjẹ́ máa bọ̀ wá tààrà báhun sí ìbàdàn tiwa tá a jọ wà náà ni.
0: ìbàdàn nílé.
5: Láti Ìbàdàn a máa rìnrìn náà wọ ìbàràpá ìlà oòrùn ẹ̀.
0: Okay.
5: Wọ ìdó torí pé ó níṣẹ́ tá a fẹ́ jẹ́ ń bẹ̀ ni.
0: Okay.
5: Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sílẹ̀ Ìbàdàn ti a ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní náà ni wọ́n ti mú ọjọ́ báyìí o fún gbígbọ́ ẹjọ́ kan èyí tí ọ̀túnba ọ̀nàrẹ́bù Másọ́lánù Adéolú èyí tó gbé kalẹ̀ tako ìfàkalẹ̀ ọ̀nàrẹ́bù Yusuf Aṣímíyù Oṣùọlálé ege bi omo egbe eni ti won fa kale dije dupo labi ase egbe oselu All Progressives Congress APC lati ma dije dupo fun ti ekun idibo ila orun ibarapa ati ido honorable otunba honorable masolanu adeolu ona lo to ile ejo giga lo le to si n pe ifakale na lejo fifa honorable yusuf achimiyu osolale kale gege bi eni ti o ma soju egbe oselu apc fun ekun ti idibo ti ila orun ibarapa ati ido yun apc yun ibarapa east ido federal constituency ile to je pe won ni ogbona eyin lati fe se ile na ni iseburu ni laduru gbogbo akitiyan eyi ti won ti fi ro iko adari egbe oselu ohun pe eja tun kini wo iyansipo eja tun yewo ifani kale yi nitori wipe gbogbo ta nwi yo ilana toto ati eyi to ye ohun na ko ni won tele bo ti le je pe iko adari egbe oselu apc won gbe kini ohun kale bo ti to ati bo ti ye sugbon won o tele won ni ile ejo giga to kale si ibadan ewe na lo ti mu ojo kerinla osu owewe yun ti se osu kesan osu to nbo nu ninu odun ta wa yi gangan ni fun gbigbo ejo ohun ehun to ti number ati ami danimo ti fhc/ib/cs/79/26 le ti won ni yo ma pese ipele ejo gangan ipenija lori ifakale ti honorable yusuf ashimiyu osolale nibi ti gbigbo yo ti ma wa gangan gege bi eni ti yo ma deje dupo labi ase egbe oselu apc fun ila orun ibarapa ati ido lekun idibo won be won ni ipejo ohun bakan na lara won to komora ti won ma pelejo ohun na ni egbe oselu ti apc ati ajo inec pelu na ni won fe ki ile ejo o ki won ti e kokon si gbe ti segbe na ifakale honorable yusuf ashimiyu osolale gege bi oludije dupo labẹ ase egbe oselu apc fun ekun idibo ti ila orun ibarapa ati ido ton ti awon kan mi lo ni ranran bipe kan te kokosi ka gbe won ti egbe kan na ko nse ru won lo ye ki won ma wa nipo eni ti o ma dije dupo ohun gege bi honorable masolanu se wi o oni ko si eri kankan to fese mule nipa wipe eto idibo abele waye o ile ti egbe oselu apc gbe kale ni ojo 16 osu karun odun ti a wa ninu re yi yun fun eka ekun ti ila orun ibarapa ati ido ko si igba kankan be ti ibo kankan to waye to je ti abele o o wa fi kun oro re wipe gbogbo akitiyan lati wa atunse si oro yi lati se atunyewo lori re papa julo nipa se kike si pipe iparo wa loniranran ati pipe iko adari gangan ti oro na kanu egbe oselu APC ni ipinle Oyo ṣugbọn gba kitiyan be ori ipabo ni won lo nja si honorable masolanu adeolu soro oni eri to kun keke nbe o awon eri mo je mi ni so wa lati te pepe re kale bayi pipe gbogbo boro na se lo gbogbo to sele ni ojo 16 osu karun odun ta wa yi gangan osu okudu yi nipa ti eto idibo abele ta nsoro re yi o oni gbogbo ni nbe lowo ohun keke o ti o to ge gan pelu lati le so wipe egbe oselu APC ani won o ti e ti ni oludije dupo to to lati dije dupo ekun soju ekun idibo ti ila orun ibarapa ati ido fun eto idibo gbogbogbo ti nkan kun gbogbogbon fun todun 2027 lasiko ta wa yi honorable masolanu adeolu na lo toka wipe ko tona be na si ni kila ba ti pe se bi iran kan la ma je ka kan ri enikan ko ma pera re ni nti o je igbo ohun na ni egbe oselu APC fa kale lati dije dupo soju ekun idibo ti ila orun ibarapa ati ido fun eto idibo tun nbo lona oni aha ka tun a ma wo gan iru eni ta nsoro re yi gan ki se eni to gbajugbaja lekun re o ko se eyan to si tun mo o ri pe bi efe bi awada náà ni ó máa jẹ́ tírúfé èèyàn bẹ́ẹ̀ tó bá yán kọ́ńdòrò ara síta tó sọ pé òun ni ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ ìlà oòrùn ìbarapá àti ìdó lòun sì ń ṣojú ìyún ìbarapá east and ìdó federal constituency láì ṣe wípé ètò ìdìbò abẹ́lé kan ń bẹ níbì kankan lásìkò kan nígbà kankan. ọ̀nàrẹ́bù Masolana Adeolu sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́ òun ṣe tán láti fàdé òpin nípa títẹ̀lé ìlànà tòfin ni o gbogbo bí nǹkan ibi tí nǹkan ò bá já sí torí òun tẹ́ ń wò yìí jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń tẹ̀lé òfin òun yẹn sì ṣe màdàrú kankan bí ti wù kó mọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tá a jọ wà yìí ṣé báyìí náà la sọ pé ìjọba àwa ara wa ni ẹ a ní láti dáàbò bò náà ni ìdí rèé o gbogbo wa náà la jọ ń polongo ẹ a sì ní láti dáàbò bò ni ìdí rèé tó fi sọ pé kí ilé-ẹjọ́ kí ó wọ́gi lé kó sún sẹ́gbẹ́ kò kò lẹ́tọ̀ọ́ talẹ́ni náà tó wá ń sọ wípé kò lẹ́tọ̀ọ́ ó ní ọ̀nàrẹ́bù yusuf ashimi oṣuọlálẹ̀ tí ń pera rẹ̀ ní tí ọ̀jẹ́ yìí náà ni ó yẹ kí ilé-ẹjọ́ kọ wọ kalẹ̀ sí apá ibìkan yàtọ̀ bó ti jẹ́nu o ti fún tẹ̀dọ̀ ròyìn lẹ́gbọ́ wẹ́rẹ́ lápọ̀ ọ̀dọ̀ wa.
6: Dem say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye they quick see.
7: Don't call me auntie.
6: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
7: I'll be fighting, okay.
6: Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
10: Shared meals like delicious jollof and chicken.
9: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepe soup, proper banga and starch with fresh fish made with onga.
11: That's why we say let's go home. There's food at home.
12: Enjoy the taste of home with a newly proved Onga Chicken Flavor Cube.
13: The taste of home.
14: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A level to sefe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so fojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣe.
15: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
16: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
15: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
16: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
17: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
18: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
17: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
17: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: tán ẹ káàbọ̀ padà tí fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ̀yin olólùfẹ́ wa lójú ìkànnì Facebook wa ẹ̀ mọ́ la kìyín akíyín o kódà tọkàntọkàn taratara òun náà la fi ń kìyín gẹ́gẹ́ bí ọ̀pẹ̀lẹ̀ ṣe ń bọ̀ láti ìdó ẹ̀jẹ̀ kémi náà gbéra kémi náà lọ síbẹ̀ ká lọ mú ìròyìn eléyìí ti ohun wáyé ń bẹ̀ wọ́n ní báyìí o ìròyìn náà ló ti ń sọ ọ́ di mímọ̀ wípé nǹkan ti ṣe ikọ̀ eléyìí tó ń ṣe àtìlẹyìn fún ọ̀nàrẹ́bù rẹ̀mí òṣèlú o gẹ́gẹ́ bí ikọ̀ ti omi gbòòrò tìtì àti ẹni tí wọ́n pè ní olúmba ní ìjọba ìbílẹ̀ ìdó ti ṣe kúrò nínú ikọ̀ rokoff àti ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apm o wọ́n ní ikọ̀ rokoff yìí láàmú sí ìgbìmọ̀ àwọn ọ̀rẹ́ tó ń ṣe àtìlẹyìn fún rẹ̀mí òṣèlú rẹ̀mí òṣèlú committee of friends èyí ló sì ń wáyé lọ́jọ́ etí gẹ́gẹ́ bí igun ti honorable hamzat rasheed bamidele tí gbogbo èèyàn mọ̀ sí omi gbòòrò tìtì tó ń léwájú láti fi ṣe ìkéde àtìlẹyìn rẹ̀ fún olùdíje tó fẹ́ lọ rí sojú ẹkùn ìdìbò ìdó àti ẹkùn ìlà oòrùn ìbarapá ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà ilẹ̀ yìí onímọ̀ ẹ̀rọ kọ́láwọlé sheu adédèjì ti gbogbo ayé mọ̀ sí ksa tí àwọn ìkan míì nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìjọba ìbílẹ̀ ìdó àwọn bíi akínọlá olùmídé tí gbogbo èèyàn mọ̀ sí olúmba tóun náà sọ wípé òun ti kúrò nínú ikọ̀ rokoff ṣáájú kí òun tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apm ìgbésẹ̀ àwọn wọ̀nyí ló sì ń ṣe àfihàn ìgbáradì àwọn olóṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 pàápàá jùlọ lẹ́sẹ̀kòkó ìtẹ́wọ́gbà àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc yìí ló sì wáyé o látọwọ́ ksa àti alága ẹgbẹ́ òṣèlú pdp tòun ti apm ní ìjọba ìbílẹ̀ ìdó alhaji musbau emiola tó fún àwọn olórí míì àti àwọn olórí míì nínú ẹgbẹ́ òṣèlú náà lára àwọn ìkan tí wọ́n sì kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc náà ni ọ̀gbẹ́ni jelili ayélàágbé láti ward keje ward 7 àtẹni tí wọ́n mọ̀ sí díẹ̀kọ́ ọmọ bàbá akéwèjẹ ní apẹtẹ ward 4 tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn wọn lẹ́sẹ̀kòkó níbi tí wọ́n sì ti jẹ́jẹ́ àtìlẹyìn wọn wípé àwọn ní ìgbàgbọ́ nínú ìdarí ksa wípé kò ní já àwọn kulẹ̀ nígbàtí ksa àti emiola tí àwọn náà wá mú dá àwọn ọmọ ẹgbẹ́ tuntun ọ̀hún lójú wípé ẹgbẹ́ òṣèlú pdp tòun ti apm kò ní fárí apá kan dá apá kan sí o torí wípé àwọn òjọṣe náà ni àti wípé ìdarapọ̀ wọn sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló tún jẹ́ àgbéga ńlá fún ẹgbẹ́ òṣèlú apm bákan náà ni igun tí omi gbòòrò tìtì òun náà ṣàlàyé o wípé ẹ tí ì rí nǹkan kan o délé ń já báyìí òun náà lẹ́sẹ̀ ti rí o torí wípé kò ní dín ní àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tó 500 níye tí wọ́n ti ṣetán o láti kúrò nínú ikọ̀ rokoff àti ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sì ti ṣetán láti darapọ̀ mọ ẹgbẹ́ òṣèlú apm tí wọ́n sì kéde ọjọ́ tí wọ́n darapọ̀ ọ̀hún láìpẹ́ wọn ní tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn ìròyìn náà ló ti sọ sẹ́yìn wípé olúmba ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ohun àmúṣagbára lábẹ́ àkóso sẹ́nì ló ti sọ wípé òun ti kúrò nínú ikọ̀ rokoff ṣáájú kí òun tó darapọ̀ mọ ẹgbẹ́ òṣèlú apm bákan náà ló tún ṣàlàyé wípé fún oṣù mẹ́rin gbáko ni wọ́n fi jẹ òun ní gbèsè owó eléyìí tó 300,000 naira 30,000 naira lásìkò tí òun sì wà nínú ikọ̀ náà ó ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó sì wà ní àkọọ́lẹ̀ ó ní oṣù 18 lòun fi ṣiṣẹ́ fún òṣèlú láti inú oṣù karùn-ún ọdún 2024 títí di inú oṣù kejìlá ọdún 2025 gẹ́gẹ́ bó ṣe wí ó ní wípé owó tí wọ́n jẹ̀wọ́n ọ̀hún fún oṣù mẹ́rin òun náà ni wọ́n fi jẹ̀wọ́n o bákan náà lé olúmba ó tún sọ ó ní wípé ọ̀rọ̀ kan tí àwọn kan ń sọ káàkiri wípé òun gangan lòun jẹ àǹfààní nínú ẹ̀rọ amúnáwá eléyìí tá a mọ̀ sí transformer eléyìí tó ní í ṣe pẹ̀lú òṣèlú o ni iro ni o tori wipe ko si nkan kan nbe o ni ewa gba mi ni je ohun fe gbe transformer lo sinu ile ohun ne o ni a ba ki transformer se ba dugbo ni won o pin si awon kan wa so wipe ohun lohun je anfani re o ni gbogbo awon esun yi ohun na ni ko si jo o ni won kan se ni lati fi ba oruko rere ohun je o ni ohun ti wa kede sita gbangba ya ya bayo wipe ohun o o mi gboro titi ati awon alatileyin ohun na ni awon ti setan lati ma se atileyin fun egbe oselu APM ni ijoba ibile Ido
1: to oda lodo temi bi roire lati nu we ro in the nation ni bi ti won ti so pe are Bola Ahmed Tinubu lana na ni o ti ke si ajo eleto idibo le Nigeria Independent National Electoral Commission tamosi INEC to ti awon ajo eleto abogbogbo wi pe ki won sa pa won ode ibi debi ogongo lati ri daju pe eto idibo yan sipo gomina ti o waye lojo toni na lo lo ni irowo irose ti o si je ti alakoyawo lai fi igba kan bo kan nu lai si igba bodi fun orilede wa Nigeria ani abajade ibu ohun na lo soro ni pe oni lati han nipa nti awon ara ilu gangan fe oni lati je ife awon ara ilu ni o ko ma ja mu ni fi pase alafitula si se o ni pataki pataki oni na lo gbe ase re kale gba ododo oga agba ile ise olopa ile Nigeria ati awon lori eka eto abogbogbo ti won ma lowo ninu gbogbo bi eto idibo ohun yo se lo nipa pepese abo to peye lawon eka idibo gbogbo ati awon ibudo idibo be lo bam bam bam bam bam lo to won ni nje mo pe bi awon milionu meji din egberun lona 100 awon ara agbegbe awon ara ipinle ti osun won na ni won ti gba kaadi idibo alalope won ti won si ni eto lati idibo labe ofin awon ti won wo bi nkan se nlo won ni to bi nkan se nlo wa yo won ni eto idibo won na ni lasiko yi lo je ile ti abo re to kun keke koja be ni ko si meji to fa ju wi pe awon iroyin kan ti jade saaju asiko yi to je pe emi awon eyan ti bo leyin bi ose melo kan seyin latara ikolu latoda awon egbe oselu segbe oselu alatako sira won abi boro ba tin doro mo ni ban o mo ni mo kan nikan kan mo sumo mi ati o gba awon oro mi be to jo be ani e o ti mo pe oro ti do ni gbas go so lu ko lu no
0: mo tun ni mata gba mole
1: mo tun ni mata gba mole e je ka ma sora ki kalu ko sora re ma te mi ba nbo ba o le yan se ni jade ko pohun ni ban e ma ba ko lu mi lojiji na ni eni eleni ko fe lo tulasi ani ko din ni eyan mo kan din ni 30 ti o je pe won ti demi won legodo ninu awon isele ikolu meta le ni 70 to ti waye bo ti le je pe egbe oselu APC soro bi pe lasiko ti gbogbo nkan na nlo ninu laarin ose ohun o le ni 40 awon omo egbe awon ti won ti ran lo si orun Ashanti ha ele ka si ara bi ju ati ro won ni to lara awon ti won le waju gangan ninu awon to ma dije dupo gomina hun lara won na lati ri gomina lowo lowo lasiko yi Ademola Adeleke tegbe oselu Accord Munirudin Bola Oyebanji tegbe oselu APC ati Najim Salam tegbe oselu African Democratic Congress ADC awon meta la mi na nbe o ninu egbe oselu gbogbo na to ku ti awon na o ma dije dupo iwe in the nation lo gbe sugbọn awon gbajugbaja won nu awon superstar ti o ma dije dupo laarin awon to ku iwe in the nation lo gbe ko si je bi o ti je lori ti fun tedo iroyin ni oro toni
0: o fe mu bele nja itele
1: o fe mu bele nja o ya mu ngba na emi woju ago ni
0: eh mega bo ni e ka mo o da o ni amu to won ni eni ti se obirin akoko ni orilede ye aya re olureemi tinubu na ni o tun ti fe idi re mule o wipe ohun ti setan lati ri daju wipe awon omobirin eleyi ti ifaseyin ti deba eto eko won lara pe boya won ni oyun lasiko ti o ye ki won ni ati awon ipenija mi be ni lanfani elekeje lati fi pari eto eko won ati ki won tun ni awon ise owo lati le ni ojo ola to duro re gẹgẹ bi aya re se soro lana lasiko afilole ibudo eleyi ti won ti se atunse re to je wipe ohun gangan ni won pese fun awon omobirin ohun eleyi ton lo wa ni agboju ni ijoba ibile amuwo odofin ni ipinle eko nibi te eni ti se aya igbakeje are orilede yaji anana shetima to ti se oju fun o na lo ni wipe won se idasile ile eko na latara wipe ko gbodo si obirin kankan eleyi ti o gbodo padanu anfani lati se orire ati lati kawe nitori awon ipenija to koju won ninu aye won ni ile eko ohun na ti se idasile re lati odun 2007 lasiko ti are Bola Ahmed Tinubu to wa gege bi gomina ipinle eko eleyi ti won si se idasile re lati ma fi pese eto eko fun awon omobirin eleyi ti ipenija ba de ba won to si mu ifase yin tabi idaduro de ba eto eko won ni orisirisi anfani na si ni o wa ni ile eko ohun o won ba se nkeko nipa ti imo ti eko igbalode na ni won tun mo ko ise owo bi asoriran an soju loge an se irun sise an se keki atawon kan mi bi a se tun le se ati orisirisi nkan ohun na ni won la anfani lati mo ko nbe o wa gboriyin fun eni ti se akowe agba ajo Beck omowe Aisha Garba ati kore fun iranlowo eleyi ti won se lati le je ki ayika eto eko na ki o duro re ki o si dun wo
1: mo de mo ga pe pejula la fila e se gan ni o ko je bi o ti je lori ti fun tedoro in lo ro toni awa yo ma ka si ara lo bayi ni lo ya na nu pele pele kutu Kete ta ba ti dide eto yin eto wa state affairs pelu Edmond Obilo na ni opon sun kan olare waju opele oro Adeus loruko ti mo nje elephant solo kan Joshua Janoku te gba agboje efun papojo lo nkin pike lojo rere o
0: Temilade Aloko loruko titimi o tun di ago meje ale oni ta tun ma pade lori eto oke badan oke badan agbe gbogbo wa la se ledu mari odara
2: ta gi olomu o Splash 105.5 FM, the integrity station. Vacancy, vacancy.

0: Splash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ibare olohun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju yin to yin fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni sin kankan ati leyin ko duwo motini gbogbo ogofo ko ri dasi ko yo tori ko ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo ba lo mu ki bi si o wa tori ki bi o ba si o kini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo ladun tin be nu ota nso tawon yan fi so pe ni tumo leti ta lo le bo duruko na ko si o afiwolo nikan iwo to mu ri jade lati inu airi iwo na lo n fi n tu lo lada mo awon alagbara tutu olaare o oba to ni mimo se lodo abiodun adewole lo ko mi mr w n lo pe eyan mo n pe mi gbangbala asata leto eto ni gbangbala asata o tun ti lefuru gbagbo sori ikanni splash 105.5 fm ta le timbo ti le ofun balawo ladugbo ofelele nle ibadan eto gbangbala asata n to ni se pelu n tin lawujo le yi ilamo gbeyewo tin de lawo yin lolotu eto yi bọ̀sán aláyànde ìlàmọ̀ ojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wáyé àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kúrò kẹ lórí bí ó ṣe dá ahmed dáúdà sáà ó bàbá sofia àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrú kú ẹ̀wà làájẹ́ sùn bó láti ṣe ò lórí ètò gbangba làṣàtà fún tàárọ̀ ẹ jẹ́ kí n kí àwọn kọ́mírèdì káàbọ̀ sórí ètò torí pé ibi tí à ń lọ òjìnà ṣùgbọ́n àyàbí tó pọ̀ ẹ̀yìn ẹ mọ̀ bọ̀ lórí facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan ẹ mọ̀ wò wá lójúlójú ń bẹ̀ ẹ mọ̀ drop comment ẹ mọ̀ like kẹsì mọ̀ ṣíàyẹ tẹ bá ti ṣíàyẹ dáadáa ẹ kọyé ìgbà tẹ ti ṣíàyẹ síbẹ̀ kí mo ti ṣíàyẹ ìgbà báyìí ẹ dẹ̀ drop comment sunday comment section ẹ dẹ̀ like ẹ àmọ́ dígbà mọ́ àwọn èèyàn tí wọ́n bá ti ṣe dáadáa pẹ̀lú wa lórí facebook àmọ́ bókàdì fún ló kọ bàbá ombrẹ́dì àyọ̀mọ́ alhaji olamide ogundokun báyìí bá ń jáyé tígbà bá ń jẹ́gbà iléeṣẹ́ yìí ò ní jóná láṣẹ ọlọ́run ó yẹ mọ́ drop comment ẹ mọ́ ṣíàyẹ ẹ mọ́ like ẹ lórí facebook splash fm 105.5 ìbàdàn ẹyin kọ́mìrì bùkúnmi ọláìyá ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Mo kí àwọn rale a kú ìsinmi òpin ọ̀sẹ̀
0: tó
1: àdẹ̀kú àsìkò yìí.
0: Àní dààmú. Kọ́mìrì Látúndé Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Gbogbo arálé a kú òpin ọ̀sẹ̀ ẹ kú ilé o ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run bá wa dá sí àlàáfíà yóò jọba ní ìpínlẹ̀ Ọ̀sun.
0: Àmì ẹ jẹ́ ká ti ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí alūkkóró ẹgbẹ́ sdp àbí ṣé gẹ́gẹ́ bí irú alūkkóró tiẹ̀ bọ̀sùn máa ń pè yín náà ó ní alūkkóró èwo ni ó ní fìdíhẹ́ ní bọ̀sùn alūkkóró fìdíhẹ́ fún ẹgbẹ́ sdp ní ẹgbọ́.
2: Oníkálukú ló ní freedom of speech.
0: Oye ẹ̀yẹ introduce ara yín gbà náà.
2: Ìwò fàṣì lẹ́nu tí wàá fẹ́ lẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ.
0: Ẹ̀yẹ introduce ara yín.
2: Ọlátúndé Adébáyọ̀ ló kọ mi. Alūkkóró ojúlówó fún ẹgbẹ́ òṣèlú SDP tí ó pè méjì. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alága wa bambam national chairman professor Sadiq Gombe àti lábẹ́ alága wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ honorable Michael Okunlade lábẹ́ lídà wa gbogbogbò ọ̀nàrẹ́bù alájà mollycat akande adeola.
0: Tó ẹyin lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ẹ̀yin ẹgbẹ́ sdp a ti ń fà láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan àwọn ọgbọ́n kejì wà lórí ètò yìí níjẹjọ wọ́n sì kó àwọn oríṣiríṣi ìwé wá pé lẹ́yìn táwọn ọjọ́ tẹ̀sẹ̀ bọ odò yìí pé àwọn ọjọ́ wẹ̀ já ni wọ́n sì lẹ́jọ́ kan tó ń bẹ́ ń kóòtù pé àwọn ti ń bára àwọn fà lọ́wọ́ kóòtù báyìí kankan lójọ́ tí ń bẹ́ ń kóòtù kí ni latest update báyìí.
2: Ẹ di pé wọn hàn ní ilé wá bíi lónìí tó di pé ká ní pé ó ẹ̀kọ́ sojú tó bá sojú mímu fún wọn ó yẹ kán yóò wá bíi lónìí ni pé ṣe bí mo sọ ń jẹjọ pé torí pé wọn ti gba ìdájọ jókòó jẹ ilé ẹjọ kòtẹ́milọ́rùn ti sọ wípé àwọn ò gbọ́dọ̀ ja faith rí ní ti ń jẹ́ gabam ní inú ìgbìmọ̀ àkóso nínú àkóso àgbà ẹgbẹ́ sdp mọ̀ so kan lọ jókòó jẹ ẹni tó bá ẹni tí a bá náà lára ń ta ni wọn kàn ń japoorò káàkiri because wọn ní case ilé ẹjọ́ ò lè yan adarí ẹgbẹ́ òṣèlú kankan ẹgbẹ́ òṣèlú ló gbọ́dọ̀ follow constitution wọn kan yan àwọn adarí ẹgbẹ́ wọn the only clause tó wà níbẹ̀ ni wípé ó gbọ́dọ̀ jẹ̀ wà ní ìbámu pẹ̀lú ìlànà tí inec làkalẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ bùn inec gbọ́ pé bá a ṣe ṣeré o n tá à ń ṣeré o gbogbo n tá à dẹ̀ ṣe pátápátá kò sí kankan tí inec tí wọ́n wà wíyẹ̀ tí wọ́n participate so bẹ̀rẹ̀ sí hàn pé nígbà táwọn kan bá wà wò wípé káwọn ṣá wà nǹkan táwọn fẹ́ fi wọ́n wá relevancy ni àti alága tí wọ́n pe ara wọn lálága michael owókọ́yà àti ètò wá ní ìjọ wo tó sọ pé òun adarí nínú ẹgbẹ́ òṣèlú sdp láti ìbàdàn northeast won wa relevancy ni se n pe lekan le meji tawon na jade si gbangba lori awon eyan to mo won si so sugbon loni ti le mo yi egbe oselu SDP o wa ni abe alaga Michael Okunlade labe leader wa honorable Mulikat Akande Adeola ti national chairman wa si je Professor Sodiq Gombe ti ko si ye lati bi idoki okun
0: se INEC ti upload oruko oludije tupo gomina egbe SDP
2: e ri pe INEC sin se lowo but presently bye ta n soro anybody to ba login si INEC portal oruko gomina wa ta wa fi le lodo wa honorable Michael Okunlade ka to pari eto yi asini bi almost 2 hours ka won eyan wo kan pe pada pe iro lo pa igba
0: ta yin le wo kan fi han wa e login lodo yin
2: mo ni network error ni mo tin try lati se kin to joko sori agai to fi mo gbogbo awon oludije wa se mo kan ti release ibi ta ti e ti wo ni bi pe won ti release awon oludije wa titi national presidential candidate wa paper gbe ewu re won ti release e o wa lara Adewole Adebayo o wa lara awon presidential candidate won release che beyin na ri iyen so igun yen la wa wa to ba je pe aje ni o kile ti won release president wa ti won release senator wa ti won release awon rep wa so won ni case won kan wo pe won wa relevancy pe awa na wa nbi o ta ni yo tun wa ra wa ti o tun lo awa na ni gbogbo e ti won se
0: oda comrade Bukumi Olaiya ki le ri si oro egbe oselu SDP ati biti nkan de duro bayi gege bi neutral person se pe lo si lu la won
1: mo wa bi nigbati abala keji egbe won wa ni ose meji seyin ti won de statu to no pe awon ni ojulowo we mo ro pe nkan to ma fi evidence yan na ni yi te ti bere lowo alukoro pe ta ba ni access lati re ni ti INEC to approved iyan fi clarity han eyi ti INEC accept to de joju lowo egbe won o nse egbe akoko ti o ni cases like this internally an de mo ton se ma resolve but o ko se ni lanu pe ara awon issues ta ni pe lawon opposition currently ni igba ti e ba so pe current administration o se dada bo awon political awon opponent ta ni awon opposition ta ni they are not viable awon gan o strong because now any to wa nbe o se dada e fe wa lati take over eyin gan te ti serve lo ba e ti ni awon a lot of issues laarin te ti le solve ba o le se wa be take over ba o le se fe ma won yen kuro so but mo believe pe ara duty won na ni ninu egbe won lati resolve whatever dispute ton ba ni so ta ba ti le ni access ta de ri eyi ti INEC accept e boya yin o fun ni clarity eni to je ojulowo ninu awon egbe ogun mejeje
0: o da e de kin wa sodo comrade Latunde Adebayo se lowo lowo bayi ni isin se e fe do away with ba meko Olu esa idola dele.
2: Ah te ba ri in ton sele ni igboro e ri bi pe e fe really gbo pe fita won to ti pa won na ti mo ibi ti egbe wa sugbon oloselu eko yan oloselu mo supo ni ko mo po rere nle oloselu gege bi comrade se so ko si egbe ti un ni that is why they are political parties so and how to manage crisis gbodo je ara yin kan ti egbe ma ni even inu le just family of three gan iya baba omo eyan ni crisis keke teyan adese tu so tan ba se tan lati ba wa se pada a le won ati Michael Owokoya ati Abbas Sabitu ati Said ba meko gbogbo won patapata ni owo wa we open our leverage hand lati ba won sise po ti won ba se tan lati ba won sise po won mo bi ti party office wa kan wa there is room for adjustment. Ba so pa ti se
3: teni wo lo mo kunle ka ti side ladile so pe en to wa soju en do ni toni eni kun lo mo kunle ka ki pe ki lo sele so n fo ki owo ni
2: se ri pe ara nkan ta nso niyan wi pe ani
3: won tan na yipo le ka ki
2: abi ani leverage and wi pe ah okay kan wole awon na de ti mo yin pe okay a lo kan ati gba won pada be se mo pe en ba ti sin en ba ti saida cb kan se mo pe o se en pe ko to ti pe yo mo ba se ba se po pada yo try lati koko correct ah boya mi so boya asise kekere abi en ba ti se asise e je ki n pe lati se e ma je n pe ni aida cb kan a try lati correct asise to ti se yen o ni nkan ti won so fun pe ah boya eni ti e ti jo loropo te ti jo pe ah e try lati reach out si won o pe ah oro oselu ni mo binu oro oselu ni mo binu so ka de jo mo se lo pada bi o ba jesin o le je gba mi na o
3: se michael okun lo de gangan ni o dibo gomina be kan fi digere o
2: ah e se ah loni tile mo Michael Aderoju Okunlade ni oruko e jade ni INEC but gege bi iwe ofin orilede Nigeria ati ofin INEC ni abere ni ofin INEC se lakale o fun wa ni rooms for substitution eleyi ta ti ni ori ofe di osu kewa lati se iyen so o se loni sola ki Olorun tun de
3: kẹgbọn Okunlade Michael kú nbẹ
2: ọrọ gbígbọn kọ
3: so dígẹrẹ o lè fi ṣe lọwọ lọwọ báyìí
2: lo lo ni lọwọ lọwọ àwọn olùdíje bẹ ó ṣe ṣe lọla gbogbo àwọn ẹgbẹ tó wà ń bẹ gan nísìn kò tí ì ṣe tó ti lè sùn tí ó forí lóṣù kàwé pé dandan èmi ni wọn ti mú mi torí wípé láàrin oṣù kan àbí nǹkan kan tó wà lẹ́hun kò sí tí ò lè ṣẹlẹ̀ torí wípé òfin fààyè gbà pé títí di ìgbà báyìí o ẹ sì tún lè pààrọ̀ ọwọ́ sì tún lè pààrọ̀ ọwọ́ ṣe pé torí ọmọ wò pé bóyá àwọn dis àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tó ń wá sí tún nílò láti yanjú bóyá gba wọn bá wá yanjú ẹ̀ tán tí wọ́n ti fẹ́ gún òtòlótó wọ́n wá lè padà wípé ah ok ẹ jẹ́ kí ó jẹ́ pé ẹni yìí ni yóò jẹ́ olùdíje.
3: kọ́mi ìbùkúnmi láyà láàrin ìṣẹ́jú kan ṣe rò pé àpapọ̀ gbogbo àti opposition àti àwọn tí wọ́n bá wọn fanu sdp tí wọ́n bá dàpọ̀ ṣe gbogbo wọn sàn lè fọ́ọ̀mù formidable opposition nípínlẹ̀ ọ̀yọ́.
1: yes ó yẹ because ẹni tí abala kejì tó wá ẹ̀rí pẹ̀lú ohun tó ń sọ ẹ̀rí pé ẹni àwọn náà dá tó ní igun tí wọn dẹ̀ rẹ́dí láti ṣe é because ṣe mọ̀ ìgbà míì wà ẹnìkan lè máa jà nínú pátì kò jẹ́ pé kò ń jà fún kan fún ní kò ń jà láti fún ní kankan ni lókè tí n bá bá wọn fàdí ẹ̀ bóyá wọ́n fún mi nípò ilé but pẹ̀lú àwọn awó tó tónu àti àwí tó tónu wọn a rí pé ipò tó ń fẹ́ nìyẹn.
3: kódà ẹ ṣeun so lérò tiyín wọn lè form formidable opposition tó bá dàpọ̀ ajẹ́kó kù sọ yín lọ́wọ́ láti lọ wò bóyá ìjọ dàpọ̀ àbẹ́ ìpín lọ́tọ̀ọ̀tọ̀.
2: a ṣiṣẹ́ lè lórí ká dàpọ̀ náà ni ó pé àwa náà torí pé a pọ̀ sí ni.
3: àní dààmú ó pàtàkì lọ́wọ́ yín kọ́mi ìrora túnde adébáyọ̀ ẹ ṣeun kọ́mi ìbùkúnmi aláyà ẹ ṣe àdúpẹ́ akẹ́yìn náà ẹ mọ̀ ẹsẹ́ mi mú ń bẹ̀ ẹ jábọ́ sábàlá kejì tó yàbọ̀ sùn ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀ ẹ kú kalẹ̀.
4: ẹyin sọ mọ rí ọgbọ́n jàgbára lọ́wọ́ agbára.

0: And we must be futuristic in our approach pẹ̀lú nǹkan tá à ń ṣe.
1: Sẹ́ẹ̀lì àkọ́yà mo báyìí ní tẹ̀bí ìrànlẹ̀.
0: Whether we paid for it or by government policy, acquisition náà ni, à ń àkọ́yà ilẹ̀.
1: Ṣẹ̀gbọ́n kan báwọn.
0: You understand?
1: Pé acquisition ní rírà, ọ̀tọ̀ ní purchase, ọ̀tọ̀ ní acquisition.
0: I'm telling you, à ń ra ilẹ̀ tá a sanwó fún ni mo mean, ilẹ̀ rírà tá a sanwó fáwọn ọmọ onílẹ̀ baálẹ̀ ibẹ̀ yẹn.
1: Àwọn ọmọ onílẹ̀ tí ti pé ìwé pé ìtàn ni wọ́n fi talẹ̀ fún yín tí èsì pẹ́ níwèé dọ́kúmẹ́ntì. Ṣé bá
0: di ara béèyàn ṣe máa ń check ilẹ̀ tí èyàn bá fẹ́ rà ó wà náà ó wà ṣẹ̀gẹ̀t gbogbo náà ló ṣe jẹ́ kó slow díẹ̀ but at the end very soon by the time we come to an opportunity we will tell you how far we have gone. Kémi tó dé náà ti wà lórí mátà yẹn. You understand?
1: Ẹ ti wà lẹ́nu ìdísìn.
0: Ọ̀rọ̀ ni ẹlá máa ń sọ yìí.
1: Ẹ̀dàgbọ̀n táwọn ti ń pè àfẹ́.
2: Hello. Hello, Mr. Adéwọlé.
1: O kọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Alájí Olóyè Sulaiman Ọlákẹ́kọ̀ọ́ Ọláyànwá Ọlọ́run Ṣẹ́gi Aramori Jàjọ́.
1: Ẹ káàbọ̀
2: sórí. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé o mú àlejò rẹ tó ń bá sọ̀rọ̀ ọgbà ọ̀wé nǹkan gbà lọ́wọ́ ẹ̀. Èrò ti ṣèpinnu pé òun ṣe nǹkan pé kó ṣe bí ẹ ṣe ìpinnu pé kọ́ àwọn aláìní ló le wọ́n rere wọn pé wọ́n ṣe dáadáa. Àbọ̀ lásán fún dàbí tó wájú mẹ́ẹ̀ kó jù nìyí. Ọlọ́run ẹ̀ lọ́wọ́.
1: Àmì ẹ ṣe dúpẹ́ thank you very much. Hello. Ẹ mọ̀ ìgbókùn ń bẹ̀ ẹ̀jẹ̀ wà bẹ̀. Hello. Ó ti rí bété ìpè ń kọ́ lura wọn. Bẹ́ẹ̀ ni bá níbi ìtẹ́fẹ́ béèrè lọ́wọ́ alága Housing Corporation nípínlẹ̀ Ọ̀yọ́ 07069493000 tàbí 07014475770 ìlójú òkú tó wọ̀bí. Hello. Ó mú yẹ̀sì kọ́ yìí.
3: Kò fóṣì. Lábẹ́ olóògbé.
1: Ẹ káàbọ̀ sórí ètò yìí.
3: Ẹgbẹ́ ètò ọgbọ́n tí ò ní dàrú.
1: Ṣẹ́ni
3: èyí tí a fẹ́ kán bá wa ṣiṣẹ́ lé lórí náà lẹ ti tẹnu mọ́ yẹn. Ìtawà àwa tó kù díẹ̀ ká tòó fún táwa náà fi máa sọ táwa náà fi máa dunnú. Ẹlòmíì tíjọba ò bá ràn lọ́wọ́ tí ó fi padà sọ́dọ̀ ọba tó ní kọ́mọ́ pàánù báyìí kò lè rírà tí ó fi jáde láyé. Ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ táwọn bá ṣe ìtàn làwọn náà kọ o. A bẹ̀ wọ́n torí tọ́lọ̀ wọ́n bá wa mú lọ́kùnkúndù o. Ọpọlọ wọn ò ní dàrú o.
1: Àmì
3: sì ni látòlùdè.
1: Ẹ ṣe àdúpẹ́ thank you very much. Hello.
4: Ẹ káàárọ̀.
1: Yes sir. Ẹ parí dùn yín.
4: Ẹ kú ètò.
1: Yes. Ẹ parí dùn yín ó sì yẹ kó.
4: A ti pa báyìí.
1: Ṣe rí nǹkan báyìí. Hello.
5: Hello sir.
1: O kọ yín àti ibi ẹ ti ń pè.
5: Ọládìrẹ́mù nílùú
1: láti oríta Tàbá.
5: Olókè Àtàgbá.
1: Níbo ló wá jí?
5: Ọ̀rọ̀ yìí kò ní dojúrú.
1: Àmì.
5: Ẹ rí àwa sí ẹgbẹ́ o. Ṣé kàbẹ́ sọ fún ọ ni? Pẹ́sì wà ní ètò yẹn lè ṣe. Ẹ rí àwọn sálíkà yẹn. Bẹ́ẹ̀ ṣàjà yẹn tí wọ́n á fi tẹ́lẹ̀. Bọ́kàn fún kan. Àwọn yẹn ó fọ láti àkọ́yà lẹ̀ yẹn. Ṣé àwọn ẹsẹ̀ ti jẹ̀sí ẹgbẹ́ tẹ́rù ẹ̀kọ́? Àwọn aládàá Àmì.
1: Kódà tí ìjọba àpínlẹ̀ ọba dì vóòtù wọn 1 billion kápẹ́ ti plan láti bẹ̀rẹ̀ ìjọba yìí ni wọn 1 billion pé ẹja máa fún 1 billion Housing Corporation ẹ mọ bá wa kọ èrú mà ní power self contain iye unit tó bá lè gbé láàrin ọdún méje n ó ti ẹ mọ unit tí wọn 1 billion ó kọ èrú mà ní palọ sókótó wọn ò rà mọ kọ. Hello.
4: Ẹ kú iṣẹ́.
1: O kọ yín àti ibi ẹ ti ń pè.
4: Sanyolu Adéyẹmọ lorúkọ tèmi láti odò Napata.
1: Ó yá.
4: Ní bàbá tẹ gbé wa. Ìrìn nǹkan tí wọ́n fẹ́ mú bí pé ìjọba tó fẹ́ kàǹpé yàtọ̀ síjọba tó ń ṣe ọ́sìn lọ́wọ́.
1: Nǹkan kan
4: ní ìbéèrè tẹ̀bí. Ẹ ara o. Àwọn ń ṣe ọ́sìn àwọn kọ́dọ̀mọ́bá gómìnà máa kàǹpé kiri àbúrò àwọn kọ́dọ̀mọ́bá tó fẹ́ kọ́ńtẹ́sì kàǹpé kiri.
1: Mo mí gbẹ́jọba kan náà náà jọ ni wọ́n.
4: Ìjọba kan náà ni wọ́n ṣùgbọ́n kì í ṣàwọn lọ́ máa fiṣẹ́ lè lọ́ máa kàǹpé.
1: Ẹ gbọ́ sẹ́yìn ò ní kàǹpé ni.
0: ẹgbẹ́ ìsọ̀rọ̀
4: kọ́pá wa
0: àmójútó
4: àmójútó nǹkan kúkú yẹn ní ìbòdè lùdìkìdì tí gómìnà president bá fẹ́ pàǹpẹ́ ó ti láwọn tó handle project wọn níbi project lẹ̀ kẹ́ri tán tán bá lè ṣe bí gómìnà ṣe ń ṣe bí àwọn náà ṣe ń ṣe ní Ọ̀sìn ní Ọ̀yọ́ state abilé pé within this year
1: akari
4: títí akari yìí but nítorí kí ló fà á gómìnà gbọ́dọ̀ rí mi lẹ́yìn wọn pé mo wà ń bí o nǹkan ṣe nigerian government nìyẹn kán wọn bí ẹni sà ok ẹni tó dá lè ṣe yín lẹ̀ wọ́n ṣàmọ̀ pé ìṣiṣẹ́ lọ kò dìgbà tó bá lọ fara hàn níwájú wọn láàárọ̀ bẹ́ẹ̀ ni ṣẹ́rí tí ò bá ti pẹ́ gbogbo contract tó ń lọ all project tó ń lọ
1: tó bá wá ń ṣe ìnáwó tó ní gbogbo staff wà níbẹ̀ téèyàn ò bá wá sí níbẹ̀ wọ́n mọ̀ pé à ń ṣe kínní àríbọ̀sún bí anífáṣíwájú bó bọ̀sún lọ́wọ́
4: yóò ṣiṣẹ́
0: ẹ̀ṣẹ̀ o náà ni nǹkan tó ń sọ nípa ẹ̀ nígbà tá a dé tíjọba èdè tá a dé sí owó dé as of today nílẹ̀ tó mọ́lé ni a ti open up 4-5 different roads ní owó dé a dé ibì kan tá a ti open up road a wá bá oríṣiríṣi báàgì bàtọ́ ọmọdé báàgì obìnrin sinmi obìnrin kí ló fà kí ló dé bíi kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé only God knows àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn so a ń láti bígbà tí wọ́n léèyàn láré làwa náà ṣe ń sa eré a ti open up a large part of Owode estate as of today a ti allocate ilé a ti ṣe ilé a ti ṣe oríṣiríṣi nǹkan fún àwọn èèyàn nǹkan tó dẹ̀ yẹ ká ṣe náà ni nǹkan nígbà tá a realize pé okay housing units la fẹ́ ṣe housing units yìí number one a take time quite alright for the number of nkan ta fẹ ṣe number two affordability nkọ la ṣe detour kúrò lórí ọrọ asiyu la ṣe bẹrẹ site and service site and service at the end nisin we will have nothing less than 1,000 iye tó wà níbi kásùmù yẹn pẹ̀lú èyí tí housing ṣe àti èyí tí developer ṣe housing ṣe 123 units developer ṣe 608 plots pẹ̀lú èyí tá a ṣe lówódé àti sum àti dé orí 1,000
1: plots
0: for so that people can buy minimally iye owó tó ilẹ̀ tó value at bi 8-9 million agbẹjáde fún ọ ní bi 500,000
1: mo ti yan tí mo fẹ́ yọ ọ̀rẹ́ mi náà sì ti yan tó fẹ́ yọ ẹ ti sọ pé commission ilé 250 títí ìparí oṣù kẹsàn-án ẹtìlẹ commission ilé 250 títí ìparí oṣù kẹsàn àti yọntà fẹ yọ nígbàtí alága ń bọ̀ ó pàtàkì lọ́wọ́ yín alága ọyọ sí housing corporation adémọlá ọmọtọṣọ ẹ ṣe ń ta àpèyìntẹ ẹdẹ wa ojú òní tí nígbàtí ń bọ̀ wọn nìkan wá director of admin and supplies mr gbenga falola head of marketing unit mr tunde lawal auditor mr tunde oyeniyi àbí oyeniji ni
0: Oyeniyi.
1: Okay, head of information unit Mrs. Adisa Aminat
0: ati
1: Abidat. Okay, ati okay Mrs. Adisa Aminat ati Mr. Taiwo Adesina. Ese adupe oju oni tiyin. Abiodun Adewole lo ko mi Mr. Dobwe. Ipade wa dijo Friday lori eto ijoba abile lago marun role. Titi gba na. Ton so pe leyin Olorun iwo lo kan. After God na you. Mo dan wo. Won ko bo lo ni. Mo so pe leyin Olorun. Olorun náà tún ni 081 ní nọ́mbà mi 6560-3597 081-6560-3597 Grace ti wà ń bí ìtí ọkàrò yìí fún yín ẹ mọ̀ gbé kú ń bẹ̀ ẹ̀ lẹ́mbẹ̀ ẹ̀ kú kalẹ̀.

0: bàbá akọrin ìlà tààrọ ni ó ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Mo ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: My brother, are you saying Lafarge don't change name?
5: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of general construction for this week.

0: kíwa kú dédé àsìkò yìí mo sì tún kíwa káàbọ̀ sí àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ṣé àlàáfíà la bá yín mo ń ṣèlàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ìrora lọ́kàn wa náà ni jésù kristi yóò bá wa kó lọ ní orúkọ jésù ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí temilade aloko òun náà lorúkọ mi tó bá sì jẹ́ wípé ìgbà àkọ́kọ́ yín lélẹ́yìí tẹ́yìn ń ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ìwòsàn ìrora ọkàn òun náà là ń pè ó láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria ọjọ́jọ́ àbámẹ́ta aago mẹ́rin sí aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà sì ni ètò yìí ló máa ń gorí afẹ́fẹ́ ibẹ̀ náà la sì ti máa ń gbara wa níyànjú nípa kíkó ohun tó ní ṣe pẹ̀lú ìrora ọkàn wa tọ ẹsẹ̀ àgbélébù lọ torí àwa ní ìgbàgbọ́ wípé jésù kristi nìkan ló lè bá wa kó àwọn ìṣòro yìí lọ ṣùgbọ́n àwa kí fi mọ nípa ti ẹ̀mí nìkan àti nípa ti ara àwọn ohun tó lè máa jẹyọ nípa ti ara nípa ti ẹ̀mí nípa ti ìròrí òun náà là ń gbìyànjú láti bá ara wa sọ tàbá wa nílò ẹnikẹ́ni láti bá sọ̀rọ̀ bóyá à ń la nǹkan kan kọjá ni tí ó ń jẹ́ ká mí kanlẹ̀ ní gbogbo ìgbà tí ààrẹ èèyàn tá a lè finú tán tàbí finú tọ́ láti sọ fún ẹ pè wá sórí nọ́mbà yìí 09161887383 ayọ̀bẹ̀ ni wípé kìí ṣe lórí ètò nìkan lẹ ti lè pè wá kódà nígbà kí ìgbà tẹ bá rántí wípé mo nílò èèyàn kan láti bá sọ̀rọ̀ ẹ láǹfààní láti pè nọ́mbà yìí ẹ̀yin ẹ ṣáà sèfù rẹ̀ ẹ fi pamọ́ síbi tẹ́ ẹ ti mọ̀ wípé ẹ ní sọ́ọ̀nù ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí temilade aloko òun náà lórúkọ títí ni ní ọ̀sẹ̀ tó kọjá a ti bẹ̀rẹ̀ àkòrí mi eléyìí tó ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè dáríji ara ẹni ìdáríjì ní tòótọ́ nígbàtí èèyàn bá ṣẹ̀wá àlọ́pọ̀ ìgbà gan àwa gan máa ń ṣẹra wa tí ó máa ń nira fún wa láti dáríji ara wa tẹ́lẹ̀yìí sì máa ń fọ ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn àti àwọn nǹkan míì nínú ìrìn àjò ìlọsíwájú wa mo wá ń fi àsìkò yìí rọ̀ wá wípé ká wá nǹkan fìdílé ká tún jọ gbádùn ètò yìí gẹ́gẹ́ bí a ṣe kọ́kọ́ máa gbọ́ eré oníṣe ráńpẹ́ kí a tó bọ́ sínú àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó lè máa tawọ́ tàsẹ̀ nínú wa lórí ètò ìwòsàn ìrora ọkàn ẹ jẹ́ ká sáré gbọ́ eré oníṣe iná nígbà tá a bá wá padà dé a bọ́ sínú àwọn ìbéèrè náà àwọn bàbá wa àwọn náà sì ti wà ń kalẹ̀ tí wọ́n mọ bá wa yànnà náà ẹ kú kalẹ̀.
1: Christopher, àgbébọ̀ adìyẹ wa ti sọnù. Christopher, ṣé o gbọ́ mi? Àgbébọ̀ adìyẹ wa.
2: Christopher, Ẹ́stérì ìyàwó rẹ̀ àti àwọn ọmọ wọn mẹ́fẹ̀ẹ̀fà ń gbé lórí ilẹ̀ kékeré kan lónìí. Ẹ́stérì rí pé àgbébọ̀ adìyẹ àti ìyá ewúrẹ́ wọn sọnù.
1: Ìyá ewúrẹ́ náà sọnù pẹ̀lú.
2: Lálàálẹ̀. Ẹ́stérì a máa kó àwọn ẹran rẹ̀ sínú ilé wọn fún ààbò àwọn ẹran ọ̀sìn wọn yí pèsè ẹyin àti wàrà tó tó fún ìdílé wọn láti jẹ.
3: Ẹ́stérì bóyá o kò tilẹ̀kùn dáadáa lálẹ́ àná ni.
1: Ó dá mi lójú pé mo ti dáadáa o.
3: Wo jẹ́ ká kọ́kọ́ wonú ọgbà ó ṣe é ṣe kárí ń bẹ̀.
1: A gbọ́dọ̀ rí wọn o báwo ni a ó ṣe bọ́ àwọn ọmọ bí a kò bá rí wọn.
2: Wọ́n wá ibi gbogbo ṣùgbọ́n wọn kò rí ewúrẹ́ àti adìyẹ wọn.
1: Ó dájú ẹnìkan ti jí wọn gbé o.
2: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ Christopher àti Ẹ́stérì gbìyànjú láti gbé láìsí wàrà tàbí ẹyin tó tó láti bọ́ ìdílé wọn.
1: A kò ní tó láti bọ́ àwọn ọmọ kí la ó ṣe báyìí.
2: Christopher gbìyànjú.

0: tí mo fi wá rí ọ nìyẹn o mo rí ewúrẹ yín tí wọn sun mọlẹ nínú oko lambo
1: ewúrẹ wa sódò lójú
0: mo mọ bí ewúrẹ yín ṣe rí ó dá mi lójú tí yín ni
1: lambo o jí ewúrẹ wa èyí bá ní lójú dẹ́pọ̀
2: lambo ó ti jẹ́ aládùúgbò wa fún ọ̀pọ̀ ọdún báwo ni ó ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀
3: fún ọjọ́ díẹ̀ lẹ́yìn rẹ̀ Christopher bá ara rẹ̀ jìjà kadì pẹ̀lú ohun tí yóò ṣe sí i.
1: Wo Esteri ó ṣe mí bíi kí n sọ fún gbogbo ènìyàn pé wọn gbọdọ̀ bá lambo da òwò pọ̀ tàbí kán lọ bẹ̀ẹ́ wò ibi ó sì pa àwọn ọmọ rẹ̀.
2: Mo mọ̀ bó ṣe rí lára rẹ̀ olólùfẹ́ mi ṣùgbọ́n jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti dáríji lambo.
4: Christopher báwo ni ọ̀rẹ́ mi.
5: Mo wà dáadáa Samuel Joko.
4: Ose lambo ló ní kí n wá síbí o ó sọ fún mi pé òun gbé ọ léwúrẹ́ wo ó kábàámọ̀ nípa ohun tó ṣe o ó sì fẹ́ kó o dáríji òun ṣe ó dáríji lambo bí.
5: Ó dáa.
4: Má fi èèyàn sínú ọ̀rẹ́ mi.
5: Samuel, àwọn ọmọ wa ti wà nínú ibi fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Tí wọ́n sì ń ké lálẹ́ láìsí míìkì láti ara ewúrẹ́ àti ẹyin adìẹ. Ó wá fẹ́ kí n dáríji lambo ní kíákíá bá náà.
4: Ọ̀rẹ́ mi gbọ́, ó yé mi. Má ṣe ní ìkorò ọkàn, Christopher. Ṣé ọ rántí pé Kristẹni ni ọ́?
5: Wo Samuel. Èmi náà ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó ràn mí lọ́wọ́ láti dáríji lambo.
4: Ó yé mi. Ṣùgbọ́n bí o bá dáríji, ó gbàgbé pé ó ti ṣẹlẹ̀ rí.
5: Ó gbọ́ ọ, ṣùgbọ́n nígbà táyé bá ń jáyé, ìmọ̀ràn ti pé ó gbé mi léwúrẹ́.
2: Báwo ni a ṣe lè gbàgbé pé ó gbé ewúrẹ́ wa?
5: Ó sì nílò láti dá padà.
2: Àti adìẹ.
4: Ó ga díẹ̀ báyìí, ṣùgbọ́n ó ti jẹ adìẹ náà.
2: Ó ṣe kíni.
4: Ṣùgbọ́n ẹran yín sì wà lọ́dọ̀ rẹ̀. Ó lè dáyùn padà. Ẹ gbọ́ mi lódodo Christopher ọ̀rẹ́ mi. Bí o bá ti dáríji, gbogbo rẹ̀ tán síbẹ̀ nìyẹn ó tán náà nù.
5: Rárá, mo dáríji, ṣùgbọ́n ó sì ní láti dá ewúrẹ́ náà padà.
2: Àti adìẹ kan.
3: Lọ́sẹ̀ tó tẹ̀lé ní ṣọ́ọ̀sì, olùṣọ́ àgùntàn ṣe ìwàásù nípa ìdáríjì.
6: Nítorí náà arákùnrin àti arábìnrin mi, bí ẹ kò bá dáríji arákùnrin yín, ìkorò ọkàn àti ìbínú yẹn yóò kàn máa pa ọ́ lára ni.
3: Esteri mọ̀ pé òun sì ní ìkorò ọkàn nígbàkúgbà tí òun bá ronú nípa lambo.
2: Mo mọ̀ pé mo nílò láti dáríji lambo, ṣùgbọ́n báwo.
6: Bíbélì wí pé sàtánì a máa lo ìbínú wa láti sọ wá di ẹrú ìkorò ọkàn, láìpẹ́ yóò pa ọrun.
5: Mo dáríji lambo, ṣùgbọ́n gbogbo ìgbà tí àwọn ọmọ mi bá ń ké fún ẹbí, inú wọn ń bí mi lẹ́ẹ̀kan sí. Ṣé abo ewúrẹ́ mi ni mò ń gbọ́ ti ń dùn? Ó ti tó oṣù kan tó ti gbé lọ, ṣùgbọ́n abo ewúrẹ́ nìyẹn ó dájú.
2: Abo ewúrẹ́ wa nìyẹn o.
7: Jọ̀ọ́ dáríji mi jọ̀ọ́ dáríji mi kó o sì gbé ewúrẹ́ yìí padà. Ewúrẹ́ àtọmọ rẹ̀ náà mo kó wá dákun gbá padà.
5: Lambo, ibi pa àwọn ọmọ mi nítorí rẹ.
7: Mo mọ̀, torí ẹ̀ náà mo fi ń tọrọ àforíjì lọ́wọ́ rẹ. N tó ṣẹlẹ̀ nípa ìdílé mi gan-an, wọn ò rí ẹran jẹ fún ọ̀pọ̀ ọ̀sẹ̀ ló fà. Mo wá rìn kọjú oko rẹ lọ́jọ́ náà ni mo wá rí àwọn ẹran tí wọ́n rìn. Mo wọ̀ tún, mo wò sí, mo rí pẹ́nìkan kan ò wò mí. Ó ní mo fi mú ohun tí mo fẹ́ nú wọn.
5: Ṣùgbọ́n Lambo, a ní ìfọkàntán nínú rẹ.
7: mo mọ pe mo se nti o da se o dari jini mo mọ ade wa pelu laipe bi mo ba ti rori ofe re
3: leyin igba die olorun ran Christopher ati Esther lowo lati dari ji lambo
5: Esther aya mi je ka gbadura papo olorun mi jowo ran wa lowo lati dariji lambo patapata
2: jowo pese fun lambo ati idile re ki bi ma ba pa won
5: amen
2: sugbon Christopher lati sisin lo je ki a ma mojuto awon eran wa daada
5: ododo lo so

0: bo e kaabo pada eto iwosan irora kan o na lo ntesiwaju ni ikanni omoluabi splash 105.5 fm eyin na mo wi pe egbe ta mo si egbe ti bibeli lorilede nigeria ta mo si bible society of nigeria na lo je ki eto yi ki o se se o ni bayi e je ki ki awon baba wa wi pe won tun kaabo sori eto lekan si mo fi asiko yi ki pastor sunday ogugbemi wi pe e kaabo sori eto loni e ba mi ki awon ara le
1: e kule o e yara le inu wa dun lati tun ba yin pade ni akoko yi a si mo pe eko bibeli to nlo ni ori ikori yi yo ba wa lara mu yo si se wa ni yo si wa ni ayo to po e se gan ni e ma ba wa ka lo
0: bako na ni pastor daniel faride awon na ti wa nbi o baba wa e ba mi ki awon ara le
2: eyan ara le mo kin ku dede asiko yi o lagboro olohun olohun o wa pelu wa gbogbo irora okan wa olohun ma ba wa mu kuro
0: amin loruko jesu to won ni bise ba ti ya eyan ko gbodo mo duro lati mo fi asiko sufu mo e je kin bere latodo pastor daniel faride to ma soro nipa idariji aforiji kankan orisirisi ki lo tumo si gangan nigba ta ba ni ka wo lati nu bibeli ati nipa ti irori kini idariji ki lo tumo si
2: idariji o tumo si wi pe keyan yonda gbogbo on to ba ndun lokan fun olorun keyan yonda wi pe ko dabe ni pe ko se to se wa ka le ri ile aye gbe ti eyan ba ti eyan ba se wa tabi to ba se nkan to dun wa fun wa igba mi won ni mo igba mi won si mo mo se sibe sibe ago ara wa emi wa ninu emi lohun in the spiritual realm won reti eni ti oni gba ki aye diun lowo iran ayu aye ti e opolopo nkan bi eleyi idiwo idena lo mo nje fun iran ajo aye eniyan fun apere olorun so wi pe ka dariji eyan ka ma si gbesan pe toun ni esan oun mo gbogbo on ton lo laarin gbogbo wa atomode ati agba bi kokoro kekere awon kokoro kan wa ti awon yibo npe ni virus ti oju o le ri gbogbo olohun mo mo se rin bi awon na se tobi to ta dagba to olohun mo tin lo be ni keni ba se nkan lati di wa lowo rin ajo aye wa ta ba duro ti ta gbogun ti ta bere sin gbogun ti a ni lo bi ta nlo o a ni se nta ni si wa se laye o ni intu bibele se ye ni kadari ji omo ni keji wa jesu christ de so fun wa nigba to nko wa ni adua gbigba baba ti be lohun ta nka ni gbogbo gba o ni kadari ji omo ni keji wa gege bi olohun se ndari ji wa ni bi to ti ko yen o to wa tesi waju pe bi a ba dari ji omo ni keji wa baba ti be lohun ko ni dari ji wa so idariji wa je ohun ti a fi yonda okan wa fun ara wa kadari jira wa fun ara wa kadari ji omo ni keji wa ka wa wo olorun bi o se tesiwaju ninu aye wa gba wa onigbagbo la npe ni olorun awon oloyinbo awon ni science won pe ni nature olorun to mo bo se se to le aye o mo bo won se mu eni kokan kuo ni ona irin ajo awon alatako awon abinu eni awon seka eni ni oruko jesu ibi oni da wa duro
0: ami ni oruko jesu e je kin lo sodo pastor ogungbemi na ni wipe bawo ni idariji ni toto bawo lo se yato si wipe keyan kan mo se awawi tabi keyan kan e sa gbagbe e tabi keyan ma farada nkan buruku tabi nkan ti odumo yonu ti awon eyan se si wa bawo lo se yato
1: ese olotu iyato wa ninu keyin o dariji yan latokan wa ati pe yan so pe mo ti gbagbe e opolopo idari elomiran wa to je pe pelu ori ofe pe olorun ni ka gba oro ohun gbo ohun lo se so pe oke mo ti dariji gege bi oro olorun so sugbon leyin de ni oro ilera yi lo se to n fara han si eni e awa ma pe ha to ba ti ranti awa ma ni nira ama ni ilera so eleyi yi to ba so pe agbagbe eyan le gbagbe sugbon yo ma ri nkan yen Yoruba ma soro won ni oju apa won ni ojoju ara sugba lomi to ba so pe awa wi eleyo nse oro idariji leleyi pe awa je ka fo ba won bo se wa niyan ko le mari be akiri kori o ma ji no ohun to sele ni pe asise wa eni ti won se si na si mo en to se na o se se ko mo bi o ba si mo emi o ni conscience anyway amo sugbe ni to ba se to gba to dariji gege belon se ni dariji o gbianju lati mu idariji ni ko se pe boya ko mo pe won se hun so a ri pe iya to nbe nu pe mo gbagbe akan sa wa wi kan ni tabi pe kori be je ka ma farada funra wa a le farada sugbon ese wa nbe ko si mi pe ka fo bu ese pe ko se se mo ese ni ori ofe olohun kan ni lati dariji so ona kan tun ni yen a ti ri pe bibeli so orisirisi ninu oro Olorun pe oro idariji yi o ni awon gbedeke to je pe te ba dariji ko fi o bi dadi no se so sometimes go pe ni ese ko atun lo ko mo ra pada eyan gbodo wo bo se nlo tori idariji ngba bi o tun ma ni ipelepele ojo ko kan lo leyan dagba sinu ori ofe yi ti gbogbo o fifi di mule o le ma je nkan to ma sele loju kan na bibeli si o si so fanu we lukori 17 verse 3 o ni e ma ki esara yin yi arakunrin ba se ba wi bi o ba si ronu pe wada on dariji set ri ba won ni ka dariji inu we rome kan na ori kejila 17:18 o ni e ma fi buburu san buburu fun enikeji e ma pese ohun ti o to ni waju gbogbo eniyan bi o le se bi o ti le ka sa ma se gbogbo ka fi ri pe idariji o fese mule oluwaran wa lowo
0: ami oruko jesu bo te tele je wi pe lopolopo igba a ma nri idariji yi bi ohun ti ko rorun sugbon nigbati a ba bere fun ori ofe lati odo Olorun a ri wi pe yóò rọrùn fún wa mo sì ń ṣe ládùúrà wípé gbogbo ohun tó dàbí irin lọ́kàn wa torí láì dáríjì èèyàn yóò máa ń wúwo bí irin lọ́kàn èèyàn ni tó sì máa ń ṣe ìdíwọ́ fún ìgbé ayé èèyàn gan kò ní jẹ́ kí èèyàn ní òmìnira bó ṣe tọ́ àti bó ṣe yẹ a rí orí ọ̀fẹ́ náà gbà ní orúkọ jésù lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tún fi nọ́mbà síta fún àwọn olùgbọ́ wa 0916188 7383. Ẹ jẹ́ kí n tún padà sọ́dọ̀ bàbá wa pastor Daniel Farinde. Njẹ́ ó tiẹ̀ ṣe é ṣe kéèyàn ò dáríjì èèyàn ní tòótọ́ nígbà tó nítọ̀hún náà tí ò tí ì rí ìwòsàn gbà nínú nǹkan tí ẹni yìí ṣe fún èèyàn ṣó ṣe é ṣe?
2: Ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa kò ṣe é ṣe. Kò ṣe é ṣe níwọ̀n ìgbà tá a bá sì gbé sọ́kàn ta si n ronu si iwosan ta n sọ yi kii ṣe ti egbo ara ti ọgbẹ ọkan to da si wa lara ti a si ma ro pe mo si ma gbẹsan Ọlọrun si ma mu kini kan ti o si n ro lọkan ti o ma si n ṣe yẹn ko ti dariji ẹniyẹn ti o ba ma dariji yan eyan mu wipe ko kuro lọkan patapata ti yan ba de fi emi Ọlọrun si ọkan ko le ṣe ṣe ki wa yi ko je jade ninu aye eyan Jesu Kristi ninu iwe Filipi ori keji ese ikefa ti de kejo won ni Ọlọrun gbe Jesu Kristi ga nitori pe o rera re sile o koju mo igi agbelebu pe in to n fe gba láyé ònìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bẹ́yìn ò bá kọjú mọ́ in tó ìrìn àjò ayé tiẹ̀ gbogbo àwọn iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́ ń bẹ lòmíì kó máa ṣẹ̀yàn káàkiri kó máa díyàn lọ́wọ́ yóò fi dí wa lọ́wọ́ ìwòsàn tí ọkàn ti wá ló ṣe pàtàkì ẹ jẹ́ kí ọkàn wa kó wà lálàáfíà ká má ronú ẹni tó ṣẹ̀ mí kò ṣeé ṣe kájọ máa rìn ká má ní nǹkan tí a fi ṣẹra wa láàrin ẹbí ni o láàrin ìjọ ni o láàrin àdúgbò ni o láàrin ní gbogbo ibikíbi tá a wà níbi iṣẹ́ tá a wà kò ṣeé ṣe ká má kanra wa ìtí Ọlọ́run ń fẹ́ ni wípé ká má jẹ́ kí ohunkóhun tẹ́nikẹ́ni bá ṣe sí wa kó dí wa lọ́wọ́ ìrìn àjò ayé tiwa ká dáríjì ká mú kúrò lọ́kàn bẹ́yìn ọba ríwòsàn kan tiẹ̀ kò ṣeé ṣe kó fi ìwòsàn fún ẹlòmíì dókítà tó ti tẹ ká sọ pé pátápátá ó kan lẹ́sẹ̀ ó wà lórí bẹ́ẹ̀dì lọ́sípítù kò lè sọ pé òun fẹ́ mọ tọ́jú aláìsàn so ẹni tí ò rí ìwòsàn kan ta rẹ̀ kò lè sọ pé òun dárí jiyàn lórúkọ jésù a ò ní ṣe lásán ẹ jẹ́ kí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ ká ṣe mọ́ ṣe ni pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀wá ká ti máa ní lọ́kàn pé ọkùnrin yìí ó ṣẹ̀mí o màá dáríjì ẹ kọ́kọ́ mú kúrò lọ́nà pé màá dáríjì ẹ má jẹ́ ń tàn yín gẹ́gẹ́ bí èmi náà ṣe ń sọ fún yín ó ṣòro ó ṣe àmọ́ ọlọ́run nìkan ló lè ràn yàn lọ́wọ́ láti gbélé ayé láì farapa lórúkọ jésù a ní farapa o.
0: Jésù ẹ tún jẹ́ kí n padà sọ́dọ̀ pásítọ̀ Ògúngbèmí kí ni ipa pàtàkì eléyìí tí àsìkò tá a mọ̀ sí time tí ó ń kó nínú dídáríjì ǹjẹ́ ó ní ipa tó ń kó tó bá jẹ́ pé ó ní ipa kí ni bó ni ó ṣe ṣe pàtàkì tó.
1: Ẹ sí olótú a rí pé àkókò ó ṣe ipa tó ó kó ipa tó lágbára àkókò fúnrara rẹ̀ kò lè dáríjì ẹni tó ṣẹ̀wá bí kò ṣe àkókò tá a bá lò pẹ̀lú ọlọ́run àti ọ̀rọ̀ ẹ̀ tí a bá lo àkókò pẹ̀lú ọlọ́run àti ọ̀rọ̀ ẹ̀ a bá ọkàn wa ara àti ẹ̀mí a bá wa pé a jẹ́ kí ọkàn wa kó ṣẹ́tù ká lè mọ kí ni ìgbésẹ̀ wo ló yẹ ká tún gbé so ohun tí àkókò ń ṣe ni eléyìí so a sì rí pé ọ̀rọ̀ ìdáríjì gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan kò ń ṣe nǹkan tí ó máa ń lọ kíákíá ó máa ń take time láti heal so ọlọ́run nìkan ló lè wo ọkàn sàn ìrora ọkàn kò ń ṣe nǹkan tó máa ń sàn ká lójijì ọlọ́run ló máa fọwọ́ tọ tá a bá ṣe ń ka ọ̀rọ̀ ẹ̀ tá à ń gbàdúrà sí tá a sì ń bíbélì ni pé òun yóò fún wa ní àlàáfíà tó pé gbogbo àwọn ẹni tí ọkàn wọn wà pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí Isaiah 26:3 bó ṣe sọ so gbogbo eléyìí téèyàn bá wà pẹ̀lú ọlọ́run àti dáríjì a máa ń lọ ní ìpelepele ọjọ́ dé ọjọ́ ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ gira lójijì so òyìnbó pé wọ́n ló wà progressive so téèyàn bá sì ń bá ọlọ́run rìn lójoojúmọ́ a rí ìyá inú ìwé oníwàásù orí kẹta a rí pé ẹsẹ̀ kí ló ní olúkúlùkù ohun ló lé àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run àbíbẹ̀kọ́ ni so orí ìkẹta sọ pé ìgbà pípa àti ìgbà ìmúláradá ṣètìlẹ́ báyìí ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́ gbogbo ẹ̀ ló ní ìgbà so ilẹ̀ náà ó ní ìgbà ọlọ́run ló sì ń wó yànsán ọlọ́run kì í sì mísẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ jésù nínú ìwé psalm 34:18 olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn ẹni ti ṣe onírúurú ìbìnújẹ́ ọkàn ó sì gba irú àwọn ẹni tí í ṣe onírúurú ọkàn ó gbà wọ́n là so káàkiri báwọn ìwé efésù náà sọ ó ní ẹbínú ẹ má sì jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú yín so gbogbo nǹkan bó bá ṣe ń lọ ọlọ́run máa ń gbé kúrò lọ́kàn wa olúwa yóò ràn wá lọ́wọ́ yóò wá sàn lórúkọ jésù dẹ̀ẹ́ lákòótán a wà rí pé ohun tó dàbí ìlànà níbi eléyìí ni pé ìgbà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tá a bá lò papọ̀ àti ìgbọ́ràn o máa ń fúnyàn ní ìwòsàn tó pé olúwa yóò ràn wá lọ́wọ́.
0: Àmì ni orúkọ Jésù mo lérò wípé ẹ̀yin ará ilé bí ẹ ṣe ń kẹ́kọ̀ọ́ lèmi náà ṣe ń kọ́ ẹ̀kọ́ níbi tí mo wà ń bí lórúkọ Jésù á sì rí orí ọ̀fẹ́ gbà láti lè jọ̀wọ́ ohun tó bá ń fa ìrora sí wa lọ́kàn 0916188-7383 òun náà sì ni nọ́mbà tẹ̀ fi lè bá wa sọ̀rọ̀ lórí ètò. Bákan náà ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Pastor Daniel Fárìndé kí ni àwọn nǹkan tó dàbí àṣìgbọ́ tàbí àṣìtúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní nípa ìdáríjì pàápàá jùlọ láwùjọ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì.
2: Ẹ ṣe tá a bá ń sọ nípa ìdáríjì ìdáríjì kì í ṣe wípé ká wò wíwẹ́ pé kinní yẹn ó ṣẹlẹ̀ adàrímọ̀ pé ó ṣẹlẹ̀ fún ẹni tí wọ́n fipá bá lò pọ̀ fún ẹni tí inú eré oníṣe ẹni tí wọ́n gbé ewúrẹ́ tí wọ́n gbé ẹdìyẹ tí wọ́n jí gbogbo nǹkan rẹ̀ lọ kò lè sọ pé kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ìdáríjì kì í ṣe pé ohun tí à ń sọ yẹn kò ṣẹlẹ̀ tàbí kó dàbẹ̀ pé kò dùn wá ó dùn wá bẹ́ẹ̀ náà ni ìdáríjì kì í ṣe wípé ẹni yẹn ò mọ̀ àbí ká máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹni tó ṣe kinní yẹn àkọ́bí ara sí kì í ṣe ìdáríjì then in ti o sele ni pe idaniji ki tun wa se pe ki eni yen ko wa ba wa ko wa ni o ni toro aforiji o ko apologize a gbodo duo de eni yen ko wa ba wa yi pe looto lo nse gbogbo gba ko leni to se mo pe o nse gbogbo gba ko leni to se se ika ma mo pe ika lo nse a gbodo duo de gbogbo yen lati ni afe dariji idariji kere ki se wipe eni ti o se wa ko wipe o in to se tona a wipe boyo tona elomi wa de ye pe in to se yen a si ma so fun yin pe in to mo se o correct wa ma wo be ni pe a se o mo pe in tin to n se ko da sa gbogbo leyi ki se idariji rara idariji ni wipe kẹyàn yóò ń dá nínú ọkàn rẹ̀ wípé ò ń dáríjì wọn ẹ wo stephen nínú iṣẹ́ àwọn apostoli bí wọ́n ti ń lẹ lókùtà tán fẹ́ pa ó kọjú sí jésù kristi ó rí lórí ìtẹ́ wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ èèyàn sì ń sọ fún wọn pé ẹ̀yin ni mò ń wo ẹ̀yin ọlọ́run ẹ dáríjì wọn nítorí kíni wọn ò mọ tí wọ́n ń ṣe bíbélì ni ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ bẹ́yìn ò bá kọjú mọ́ ìrìnàjò ayé tiẹ̀ àwọn ayé wọ́n dà láàmú o mo gbàládùá ayé ò ní ṣe wa o àwọn ìka ń bẹ ní ayé o àwọn aṣẹ ní bẹ ní ayé àwọn adarin àjọ ẹni irú wọn pọ̀ ní gbogbo ọ̀nà àwọn ò mọ̀ díẹ̀ tọ́lọ́n fi dá wọn ọlọ́run ló lóun dá rere òun ló ń dá ibi àwọn ẹni bíi àwọn ẹni ìka ó mọ ìrìn àjò wọn ti wá ní pé ká má gbà kí wọ́n dí wa lọ́wọ́ lórúkọ jésù wọn ò ní dí wa lọ́wọ́ o
0: àmì ní orúkọ jésù ẹ jẹ́ kí n tún padà sọ́dọ̀ pásọ̀ ògúngbẹ̀mí báwo ni àlàkalẹ̀ ọlọ́run tàbí ìlànà ọlọ́run nípa ti ìdáríjì báwo ló ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún wa láti ní àgbọ́yé nípa ohun tí ìdáríjì gangan láàrin àwa èèyàn bó ṣe gbọ́dọ̀ rí àti bó ṣe gbọ́dọ̀ wáyé àti bó ṣe gbọ́dọ̀ lọ báwo ni ìlànà tí ọlọ́run gbé kalẹ̀ báwo ló ṣe lè ràn wá lọ́wọ́ ní abala yìí.
1: ẹ ṣe a rí pé ìlànà ọlọ́run ó pé ó sì yè ìdáríjì tí ọlọ́run fún wa ó fi oore ọ̀fẹ́ ó fi hàn fún wa ni so nípasẹ̀ jésù kristi a rí pé ọ̀rọ̀ ìdáríjì yìí ó wá sílé ayé torí pé jésù wá sílé ayé láti kú fún gbogbo wa láti san láti san ẹ̀jẹ̀ àbí ebi price sa ohun tó dàbí owó tí gbèsè tá a sáà ta jíjẹ táwọn baba ńlá wa ti jẹ ta ò lé alágbára ti san ṣùgbọ́n jésù wáyé láti kíni o láti dáríjì wa wọ́n wíyọ̀ ọ̀dẹ̀ láti san ká lè rí ìgbàlà ni ta bá sì wo kíní yìí ó wà ó níyebíye tó yìnbó ń pè ní owó àkọsílẹ̀ torí ó ní láti ẹ̀jẹ̀ jésù àti ayé ẹ̀ ó lọ sí àwọn olúwa sì ó ṣe kíní ó ran ọmọ rẹ̀ nìkan ṣoṣo ó ran pé láti gbà wá padà ká lè ní fellowship tá a yẹ ká máa ní pẹ̀lú ọlọ́run ọlọ́run fọmọ ẹ̀ nìkan sílẹ̀ so a rí pé ilé ìkan nìyẹn then ó tún mú àánú lọ́wọ́ torí gbogbo ọ̀rọ̀ ìdáríjì tọ́lọ́run ń fún wa àti ẹ̀dísàfọ̀ ẹ̀ torí pé kíni ọ̀nà wa ti jì a ti já lọ bí àgùntàn tí olólùsọ ṣùgbọ́n ọlọ́run nú àánú ẹ̀ ó tún gba àwa padà ó dáríjì wa a bá ka ìwé efésù orí kejì ìkẹjọ sí kẹsàn-án a rí nǹkan tí bíbélì sọ bí eléyìí then ó yí wa padà kúrò ní ẹni ẹ̀gbin ó sọ adé mímọ́ téèyàn bá ti wo ọlọ́run wa lókè so àwọn ìlànà ọlọ́run ní ìyípadà wà nbẹ then ó tún dá gbogbo àwọn ikó lọ gbogbo ohun tó jà pé tó a bá ṣe pé ẹni yóò ní ráìtì sẹ́ni yìí mọ kò sí nǹkan sí bí wọn ṣùgbọ́n ó tún yí ìkó lọ yẹn ó yí wọn padà sí wa ìlànà tí ọlọ́run fi sílẹ̀ ní gbogbo àwọn eléyìí láti rí pé àtúnjẹ ẹni tó ń báṣe pẹ̀lú ẹ̀ nínú ìbáṣepọ̀ ti fellowship so 2 Corinthians 5:18 ó sọ gbogbo eléyìí so ohun tí ìlànà ọlọ́run wá fi lélẹ̀ yìí ni pé kí àwa náà ta pé ra ní olùgbàgbọ́ ọlọ́run àti jésù kristi pé káwa náà tẹ̀lé gbogbo ìlànà yìí ta bá tẹ̀lé gbogbo ìlànà yìí kò ní nira púpọ̀ fún wa láti dáríjì ẹni tí ó ṣe wa a rí pé gbogbo ohun tí ọlọ́run wá ṣe nílé ayé kò sí ohun tó kàn ṣùgbọ́n àánú àti agbára tó ní àti ìfẹ́ tó ní sí wa òun ló lò láti dárí gbogbo ìjọba láti rí pé yes a tún padà sí ọ̀dọ̀ òun olúwa yóò kọ́ wa yá ká mọ̀ sí a lè lọ bá lọ ka àwọn efésù orí kẹrin kejì kejìdínlọ́gbọ̀n gbogbo ẹ̀ wọ́n sọ gbogbo o se ka se oluwa yo ran wa lowo
0: ami ami ni oruko jesu mo lero wi pe eyin ara le en fi okan ba lo to ba je pe eyin se ndarapo mo wa lori eto leni eto te n gbo ni ikoni splash fm lowo lowo bayi ohun na la n pe ni iwosan irora okan lati owo egbe bibeli ti nigeria ta mo si bible society of nigeria ago merin si ago marun ku iseju meedogun na si ni eto yi lo ma n gori afefe te ba wa fe pe wa fun ohunkohun e pe wa sori 0916188 7383 eto je ki a tesiwaju pelu awon ibere wa kini awon igbese to je ti igbese afojuri tabi ti onise eleyi ti oloyinbo npe ni practical ti a le gbe lati fi dariji awon eyan eleyi ti won ba ti se wa to dun wa gidigidi gan to dun wa wo inu egungun iru awon igbese wo to je ti onise tabi afojuri wo la le gbe pastor Farinde
2: ese ti eyan ba se wa akoko to se pataki nbe ni wipe ka koko wona lati ri eni yen ba soro ore mi abi ara le wa nkan bye bye le ma se eja bere ni bere omo luabi e mo ja fi pariwo ba ni ohun omo bibeli ni ka wa eni kan abe ni meji ko ba wa salaye fun tabi ko ba wa be ti e ba ri awon ika awon ni bi awon ton pe ni ika boya je ni oso emere ni o ti e ba te won mole awon gan ni o kokko be yin pe mo binu o di oruke to mo pe won binu so awa na o ye ka bebe amo ti wa ni wi pe o gboro ton ninu wa igbese keji ti a le gbe ni wi pe ki a ke a so fun olorun ipe esan ohun lo ni esan leyin eyi ka ma wa reti wi pe eniyan o tun pada bo wa bo ba wa ba wa lati wa salaye fun wa dede bi o ba wa e je ka file fun olorun koku ona kan wa inti an so yi o gba la o ma gba la koko o du olori ikini bi okan wa ba se ri lati dariji ikeji o du olori wi pe igbawo ni edun yen le ku olokan wa treasured level teni kokan yato elomi bo gba le ti ba nisin yo won ba ti e lo ni tori kini boya iriri lo ti so fun yi pe ko mo doru ko mo ja ko mo ja ko ma lo nti e ehn iru eni yen e le fi wu eni ti o ti riru e ri awon igbese to ye ka gbe number 1 ka fito fi sile fun olorun ikeji ka wa won ani ti o ba wa dasi ti o fi fu ye lokan wa iketa ni yi pe ka wa kun fun adua ki a le le mi dariji lokan ki gbogbo okan wa ko le fun ye otoro to wa nbe ni pe bi eyan ba se wa awa gan la kokoru eru iwuwo lokan wa ta ma binu ta ma wo pe ogbon wo ni ma dasi kini ma fi gbesan ki ise ni to se wa ni o mo jiye o awa la mo jiye tori idi e lo se ka ko ka me sure pe adariji eniyan gbogbo igbese ta ba ma gbe e je ka mo pe olorun ati emi mo yo ko wa lati se n to da
0: ami ami ni oruko jesu sugbon bawo ni adura ati kika oro olorun to fi mo iranlowo latodo awon ara ati ebi atojulumo atore bawo lo se le se iranlowo fun wa nipa ilana tabi lojuna lati dariji eyan nje wo gbogbo awon eleyi won ni ipa ti won ko lati fi le dariji eyan
1: e se olotu gbogbo awon te ya kasile ilo ni ipa ti won ko lati le dariji eyan gege bi olorun se fe a ri pe oro adura ohun ni opa ti kristiani fi to fi rin ajo aye lai si adura ohun gbogbo a soro ni sise so adura o je nkan to lagbara wo bibeli na si so oro olorun na ta ba lori ninu we rome orike eje lai se keji o ni ka ma tun okan ara wa si pelu oro olorun lojojumo ni ebe lati ma ri kini ilana olorun ki kini awon tolorun gbe kale bo la se ma rin ta ba se ra awon eyan na to je eyan gidi to wa legbe eyan ba ni christian na ni to won ti lonu eyan to ti dagba te yan foro do won ta n foro jomi ara na bi bi so ba kan na ni hebrew oni ka ma ko ipejọpọ ara wa elomiran ba soro to ba so nkan to ti la koja bayi eyan ti e ni ronu mo gogo to ndun a kan lo le ni pe ah aso ni kan kan lohun niru wahala yi aso awon e tun ri itoju tohun lo a o pe won le ti odoko elomiran na so pe kotokoto ko si okoto to ko babo ohun so to ba ti n ba yan rin to n fun ni eko to si n gbo to n ka oro olorun to n gbadura gbogbo eleyi won ni ona to to nje keyan le dariji omo ni keji e ipe won la riru eleyi ri afin derubo loro ni ko si nkan ta oriri ohun gbogbo bibele na so oni ni abe ona yo oni ko so ntuntun so gbogbo e la ma se bayi iwe filipi ori kerin oni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ti ebe pẹlu idupe e ma fi ibere yi han si olorun o wa so kini kan ninu ese kijo ni ati alaafi olorun ti o ju imoran gbogbo lo oni yo so kan yin ati ero yin ninu yo so ati ninu Kristi Jesu so gbogbo leyi adura nse gbogbo leyi olorun aran wa lowo inu we Psalm kan na 119 105 oni oro olorun ni fitila si ipa ona mi gbogbo leyi we na ori kokan la ese kerin la o so be pe nigba ta ba nforo lo awon eyan to ye ki en fi lo larugo o ni pe alaafia ti iye wa nbe oluwa ran wa lowo a ni dani kan ro ta ba ti lo pe lawon to e ka lo fun a ri pe ise oluwa jesus se fun wa
0: o da e to je ki a tesiwaju sugbon ta ba nwoju ago wa a ri wi pe o da be ni pojo ti re bi ana sugbon pelu asiko wa die to ku eje kin tun lo sodo pastor Farinde sugbon ko to di asiko na eje kin tun fi number sita le kan se 0916188-7383 kini ohun ti o ye ki a se nigbati awon ti won se wa ti won se nkan to dun wa gidigidi gan ti won o ba mo tabi ti won o gba wi pe n ta won se o dun wa depo wipe won o ti etoro fun idariji
2: gege bi ati so ati gege bi ere onise ti ati gbo to so fun wa ni ke gbese kini ni pe ka wo eni ti o je ore abi ojulumo ta le so fun pe lagbaja mo se kan bayi se ko mo ni ti won le lo ba eni yen soro to ba soro to ba gba eja ko pari sibe ti o ba gba bibeli ko wa yi pe a le fejo esun ninu ijo a le fejo esun laarin ebi a le wa won agbagba ladugbo to ba ibi kibi to ba se si a le wa won lati ba wa be won gege bi won se so lekan olori egaju oni pe ka gbadua tori nkan mi wa telomi ma se fun apere nisin omo ti o gboran omo ti o lo bi ise omo ti o kose ti o se nkankan emi kemi lo wonu e yo ma fun baba ni irora okan ibanuje yo si mo wonu aye re gbogbo eleyi lo ma dan laamu mo be wa loruko Jesu e je ki adariji ara wa Jesu Christi yo dariji wa o
0: amen ni oruko Jesu to hin ara le ibi na ni yo tun roke si loni nipa to ba di ose tun bo a tun tesiwaju nipa akori ta soro le lori to ni se pelu idariji sugbon mo ko gbe leyi ti a ti gbianju lati bara wa so loni na ni yo mu ayipada de ba okan wa nipa bi a se dariji awon to ba se wa mo si se ladura le kan se wipe a ri ori ofe na gba lati fi dariji awon ti o ba se wa e seun gan baba wa pastor Daniel Farinde ati pastor Sunday Ogungbemi Temilade Aloko ohun na loruko ti temi e ma gbagbe lati pe wa sori 0916188-7383 o tun di ose to nbo ti Jesu ba fa bibo re seyin o dabo.

0: Splash FM 105.5.
1: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì sídìí èdùkọ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Ẹ fún mi ní ìlàjì ìgò.
4: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
6: Power oil, hey, power oil.
7: Bàbá, akọrin látàárọ̀ ni. Ó ti sú mi. Ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin, fọkànbalẹ̀. Ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó. Ó ń rè.
9: Takashi, pẹ̀lú 500 naira, 500 naira, lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀, *347, *1004, *1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
10: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀. Mo ti Káàṣì ẹ̀.
11: My brother, are you saying Lafarge don't change name?
12: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
13: HBM Nigeria, formerly Lafarge.
12: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
14: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
15: Shared meals like delicious jollof and chicken.
14: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
16: That's why we say let's go home. There's food at home.
17: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor.
18: The taste of home.
0: Splash FM 105.5.

ṣe dáadáa lábálẹ́ àkó ọjọ́ méje àkó ọjọ́ mẹ́ta ìjẹ́jọ́ nìyí tá ń tàpẹ́sẹ̀ lórí ètò yìí tá a sọ pé tún dijọ́ mẹ́jọ òní ọjọ́ nípẹ́ ìpàdé kìí jìnà ọjọ́ sátidé míì tún rèé nìkànnì splash fm 105.5 tá a kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ibẹ̀ la wà yìí o tá a ti ń dábí ẹdun tá a ti ń rò bíi tòwe lóko aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ tá a wà yìí ọlọ́run ọba mi ìbàrẹ́ lálẹ́ tìní akọ́dá ayé aṣẹ̀dá akọ̀mọ́tìkà lẹ́yìn adúgbẹ̀ngbẹ̀ lẹ́yìn aṣòtítọ́ ayé ọba tí ń bẹ káyé tó máa bẹ èyí tó máa bẹ nígbà tí gbogbo ẹ̀ pọ̀lọpọ̀ ẹ̀dá tí ò ní sí mọ́ ó ní mò ń fọpẹ́ àtìyàn fún lálẹ́ tìní kábíyèsí rẹ elédùmarè ìbá ọlọ́run ọba mi ibẹ̀ yẹn èèyàn ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá àfà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọkú ayé ìbá ẹyàn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ẹ̀ka lẹ́ ìbá kọ́ládé alábí ọmọọba tólòdé òṣogbo àyàkókò nàkí ajímọ̀tábà ogun bàbá mokin lálẹ́ tìní ẹ̀ka lẹ́.

lóko aláṣẹ àtọrọdarí iléeṣẹ tá a wà yìí bàbá wa kábíyèsí ọba adébáyò àkàndé ni mò ń kí wa pé ẹ kú lé lálẹ́ tẹ̀ní o lóko àwọn ọ̀gá wa níkànnì yìí náà mo tún kì í pé ẹ kú lé.

0: wípé iṣẹ́ tó ń ṣe yẹn ò lè là ń bẹ̀. Mo rò ó wípé iṣẹ́ tó ń ṣe yẹn bó tilẹ̀ wù kó kéré tó ọ̀nà ò lè ṣí níbẹ̀. Ọlọ́run ọba mi ò kí mọ̀ bí ṣe máa ṣe gbogbo ẹ̀ láyé. Ọlọ́run ọba mi ò kí mọ̀ ọ̀nà tí mo ń gbà á láyé dá oníkúlùkù ẹ̀dá láre. Ìwọ ni kó o mọ́ ronú, ìwọ ni kó o mọ́ bọ̀kàn jẹ́ láyé. Ayé ti lè rò ó pin wípé ò lè jẹ́ nkankan mọ́ lókè èèpẹ̀. Wọ́n ti lè rò ó pé o ti ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ọdún bíi 15. Tàbó ti ṣiṣẹ́ bí 20. Ọjọ́ rẹ ti ń dalẹ́. Wọ́n ti rò wípé kí ló fẹ́ mú jáde ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi tó dá mi tó dá ọ, ọmọ èrò gbogbo bí oníkálukú ṣe jẹ́ èèyàn láyé, oníkálukú ṣe jẹ́ èèyàn lókè èèpẹ̀, ìyẹn ló dé fa fún mẹ́kò yìí. Iṣẹ́ mẹ́kò lọ́kọ́, àwọn mẹ́kìnì tí mọ̀ wọ́n tí máa ń ṣe mọ́tò sí gbogbo ẹ̀ ṣe wá sẹ́yìn. Iṣẹ́ tọkọ láàárọ̀ ọjọ́ rẹ̀ nù. Ngbà tó pẹ́, wọ́n tún yí kúrò ní ibi iṣẹ́ tó mọ̀ gan. Àwọn mọ́tò míì tó ń dé, tó jẹ́ mọ́tò tuntun. Òun náà tún yí kúrò bí Bedford tó fi kọ́ṣẹ́, ó yí kúrò mẹ́, ó yí síbòmíì. Ó ṣà ń ṣiṣẹ́ rẹ̀ lọ. Ó ti kọ́ ilé ojúlé mẹ́fà kan, kọ̀ọ̀kan tán. Ìgbà tó pẹ́, ojúlé méjì, ó sọ di bedroom, ó sọ di sitting room, ó sọ di yàrá kan, yàrá méjì. Ó ṣà ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Ibẹ̀ náà lọ fẹ́ ìyàwó sí. Ó bímọ mẹ́ta, inú ọmọ mẹ́ta tó sì bí. Inú ọmọ mẹ́ta tó bí. Kò rówó iléèwé ọmọ san. Òun àtìyàwó ẹ̀ kàn tiẹ̀ ti jà. Wọ́n kọ́ tó jà, wàhálà kọ́kọ́ ṣẹlẹ̀ ńgbà náà. Wọ́n kó lọ sọ́dọ̀ àwọn bàbá àti ìyá ìyàwó. Àwọn ìyá ìyàwó ní àwọn ọmọ pọ̀ lè tọ́jú ọmọ yìí, àwọn ọmọ pọ̀ lè tọ́jú rẹ. Àwọn rò pọ̀ ló lọ tẹ́lẹ̀ tó tọ́jú ọmọ àwọn ni. Ìgbà tó sì lè tọ́jú rẹ̀, ní tó bá wo ọmọ ni kó ṣe. Tọmọ bá rí ẹlòmíì tó dáa tí ó tọ́jú rẹ̀. Àwọn ò lè sọ pé kọ́mọ́mọ́ ṣe ń tó wù ú o, torí pé ìyà kìí somi ọbẹ̀, Ọlọ́run mọ̀ jà jìyà láyé. Wọ́n ní kí mẹ́kọ̀ lọ wá sẹ́kún sí ọwọ́ rẹ̀. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ò tó kò tó jẹ. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ò gbọ́ bùkátà. Tán sọ fún mẹ́kọ̀ nù. Eléyìí gangan lọmọ náà wá dì mọ́wọ́ pé ẹni tó ń bá ẹni tó wù wọn, òun lọ tó ń wo. Tàbí tó bá wá pẹ́ dé lálẹ́, tọkọ bá ní bolo tí ń bọ̀ lálẹ́ yìí, tó ti fọmọ́ rẹ̀ ní kí lóun lè ṣe yìí. Ó ti àwọn òbí ẹ̀ ti kàn yẹ́ mọ́ lápá. Ọlọ́run ọba mi òkè tó ní alẹ́ yìí, Kọ́lọ́run jẹ́ kí iṣẹ́ wa tó jẹ láyé. Lókè ìpẹ̀ta wà yìí o. Àwọn ẹlòmíì ń ṣiṣẹ́ tí wọ́n sì ń jìjẹ lérí. Wọ́n ń ṣiṣẹ́ bí erin, wọ́n ń jìjẹ lérí láyé. tó bá jẹ́ pé iṣẹ́ téèyàn bá ń ṣe lèèyàn máa gbowó rẹ̀ àwọn tí wọ́n ń gbẹ́ kànga ló yẹ kán máa gbowó jù láyé àwọn tí wọ́n ń gbẹ́ sókèwé ló yẹ kán máa gbowó jù láyé ṣùgbọ́n bọ́lọ́run ọba mi ṣe tó nígbà tí wọn ò kàwé ẹ má ti kàwé ọlọ́run ó ti bọ́ lọ́wọ́ ìyà àtìṣẹ́ láyé tó bá sì ríṣẹ́ tó dáa. Wọ́n sọ fún Mẹ́kò wípé kò sí táwọn fẹ́ ṣe o kò sí táwọn fẹ́ ṣe. Ngbọ́ pé ìyàwó ẹ̀ pàdé ẹnìkan ìyẹn ń ṣe pure water. Oní pure water yìí ló bá bá a lọ ó kọ́ ọmọ sọ́dọ̀ Mẹ́kò. Ọjà ò sì tíì tán lọ́dọ̀ ìyàwó. Ara rẹ̀ ṣe pérépéré dáadáa ó lè fẹ̀yìn lulẹ̀. Bàbá oní pure water náà ṣe ọmọ yìí dá tí ẹ̀ bá rówó panepit ọmọ yìí ọmọ yìí ó tún rẹwà sí i. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹyin lọ polówó ọjà. Tí n bá lọ ka polówó ọjà tán. Tí n bá wá dé. Káwá mọ̀ bí tí à ń lọ lálẹ́ tèní. Mẹ́kò. Àkọlé ìṣẹ̀lẹ̀ talẹ́ tèní nìyẹn o. Mẹ́kò. Nǹkan ṣẹlẹ̀ láyé o.
1: You hear that sound? Now the sound of millions put they wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see they wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
3: Ite meji omi orogbo lemoni, sibi edukan ati iyo.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
1: You hear that sound? Now the sound of millions put they wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see they wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
5: Flash FM 105.5.

0: ade yinka nbo ni mo ba isele yen de awon obi iyawo mo ti karin mo iyawo lapa titi to fi ba oni pure water kan lo obo n pure water yi lo e mo je ntan yin o ko mo meta le fun oko wi pe ile ile o mo toju re o nti lo ntun o oga mi re Kolade Alabi omo balude osogbo ti ma ti n gbo orin yi inspiration ma wa sa ni Ọlọ́run ọba ń tọ́jú Kọ́ládé Alábí o.
1: Àti ìgbọ́yìn dẹ o.
0: Ọdún tí wọ́n sorin, ọdún náà ti pẹ́, ọmọ tí wọ́n bí ngbà náà ti ń fẹ́yàwó. Kọ́pù làkọ́lé orin tẹ́ ń gbọ́ yìí o. Ẹ lérí ẹ̀ lórí igbá mọ́. Àwa tọ́jú tọ̀dọ̀ wa ni mo tọ́jú ẹ̀ ni bí ẹyin ni mo ṣe tọ́jú rẹ̀. Ẹ mọ̀ jẹ́ ntàn yín. Ìyàwó ó ti bá oní pure water, ó ti bá rìnrìn àjò. Òun pure water ti fún lówó, ó ti ń wọṣọ tó dáa. Aṣọ bùbá tó dáa gínì tó dáa ń bẹ lọ́rùn ìyàwó. Àǹkárá tó dá ń bẹ lọ́rùn ìyàwó ó gbàgbé ọmọ rẹ̀. Ẹ̀kọ́ kan tó bá wá yojú wo àwọn ọmọ àwọn èèyàn máa sọ pé kò mọ sẹ́ńtì ò lè dá fún àṣó tí ìyàwó ti mọ ìrìn àjò rẹ̀ láyé ló ṣe já ọkọ mẹ́kò jù sílẹ̀. Ṣùgbọ́n máa sọ pé kò tí ẹ̀yẹ kó mọ ọmọ ẹ̀ dání torí gbogbo fàájì tó lọ ṣe gbogbo lùgbàlùgbà tí ń gbára dálẹ̀ lọ́dọ̀ ní pure water yìí ó kàn ń gbára dálẹ̀ lásán ni o. Kò ní adùn kan

ọkọ mọ ronú ni nígbà tí àwọ ẹ bá ti wá iṣẹ kankan kì í wò ó ṣe mọ ó sì mọ gbàdúrà sọlọrun ọba mi òkè ọlọrun kó wojú àánú wò ó ọlọrun kó bojú àánú wò ó kúnra aláàánú sùn láyé kí aláàánú kó wàhùn rí ẹ mọ jẹ ń tàn yín ọkọ ń gbìyànjú ń san scrivis àwọn ọmọ ẹ ń tọjú wọn pé obìnrin kankan ò lè bó ń tọjú ọmọ láyé obìnrin kankan ò lè sanwó iléèwé ọmọ láyé kàkà kílẹ̀ ó kú ilẹ̀ ó sà ni. ẹ mọ jẹ ń tàn yín a máa lọ ṣàgbàro yóò lọ ṣàgbàro níbìkan yóò ṣàgbàro yóò fowó ẹ yóò fi jẹun yóò fi tọjú ọmọ tíṣẹ ò bá wá gbogbo wọnyí ní ṣe ó tó di pé ọlọ́run ọba mi òkè adájọ́ mọ́tàṣé ọba tí ṣàánú fún gbogbo èèyàn láyé ọlọ́run bojú wò mí ṣàánú èmi náà ọlọ́run bojú wò mí ṣàánú mi nílé ayé tí mo wà yìí jẹ́ kí n rí ọwọ́ àánú rẹ àtọwọ́ ìtọ́jú rẹ nínú ayé mi wàláì tàláì tọ́lọ́run bá sọ pé òun dé kò sẹ́nikẹ́ni tó lè dádúró orin tọ́pẹ́ àlàbí ti máa ń gbórin yẹn nínú ilé orí mi a sì wú nígbà míì wípé ọlọ́run ojúbolójú rẹ wà onílọ́gán tó dé lọ́gán tí ó dé lọ́gán tí ó dé lọ́gán tí ó dé lọ́gán tí ó dé olùgbàlà láyé mi létò lọ́gán tí ó dé olùgbàlà láyé mi létò tọ́lọ́run ọba mi bá dé sínú ìgbé ayé èèyàn láyé ayé èèyàn ó sì létò ọ̀gá mẹ́kọ̀ọ́ jẹun fódìdí ọjọ́ méjì gàrí ní mu àtọmọ ó sì wà níbi títí ń ṣiṣẹ́ ó gbà pé iṣẹ́ lọmọ aláṣejẹ òwò lọmọ àṣelà ó gbàgbọ́ pé òwe yorùbá tó ní pé múra ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga tá a bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí má a bá rẹ́ni gbẹ́kẹ̀lé ṣe là á tẹpá mọ́ iṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì lè lẹ́sìn lẹ́ẹ̀kan tọba gbójúlé wọn tẹ́tán ni mo sọ fún ẹ ohun tá a jìyà fún kì í lè tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún nìkan ní pẹ́ lọ́wọ́ ẹni ohun tá a bá fara ṣiṣẹ́ fún nìkan ní pẹ́ lọ́wọ́ ẹni ìyẹn ni ọ̀gá mẹ́kọ̀ dúró dé iṣẹ́ tó ń bá ṣe láyé ọlọ́run ọba mi kò fìbùkún sí ìgbà yẹn ló wá rí àwọn ẹnìkan tó ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ń bọ̀ látẹ̀kọ́ ná dúró pé bóòtú mọ́tò yìí ò sí bóòtú mọ́tò yìí kò sí rárá àwọn dẹ̀ fẹ́ sí bóòtú mọ́tò yìí àwọn ti sí kò sí sí tọ́lọ́pàá bá dá wọn gan dúró lọ́nà tó bá ní kàn án sí bóòtú pọ̀ ọ̀nà fẹ́ ṣe ẹ bá ní sí bóòtú yìí àwa ṣàlàyé fún wọn pé ńbolo ló ń jẹ́ wà ń bíná ńbolo ló ń jẹ́ wà ń bí àwọn kan tiẹ̀ fẹ́ jẹun ẹ mọ́ bá ní sí bóòtú yìí lẹ̀ ọlọ́run olódùmarè kọjú oore sí mi láyé orí mi àpèsìn ẹ mọ jẹ ń tàn yín ìyẹn mú kinní tán máa mú ó kì bọ bíbùtù ó kọkọ sí ilẹ̀kùn ẹ̀yìnà
o facet jade igba ti o facet kini jade o fa gbogbo e jade o ko sinu boot na o si lati inu boot o si sita lo wa ri awon iwe kan ti won ramp ti won ramp ti won ramp iwe won ramp yi adeyinka o mo baje o odowo yin o gbo nkan laye ngbade ani pele pele.

0: kọ ọkàn ńlá nù. Ẹ má jẹ́ ntàn yín. Ibi tó ti sí àwọn tán wa má tó wọn ọ̀mọ́ tí ń bẹ lẹ́yìn bóòtù yìí. Ọkàn rí àwọn ìwé kan ìwé kan. Bó ṣe sí dọ́là rè. Àwọn ń fàyàwọ́ rè. Àǹgà ọ̀mọ́ pé owó ń bẹ lẹ́yìn bóòtù yìí. Ọjà kìíní, ọjà kejì, ọjà kẹta. Ngbọ̀ pẹ́ tó kó mẹ́tẹ̀ẹ̀ta ọkọ̀ sínú kinní kan. Ọtún rí ìwé kan mbẹ̀. Ìwé yẹn àsọwọ́ ní mbẹ̀ mbẹ̀. Ọtún kó yẹn náà. Ọtún kó ọṣàkó àwọn ìwé tó wà mbẹ̀ tó wó mbẹ̀ mbẹ̀ tí wọ́n ti ramp pásù pásù. Adéyinka, àwọn owó gidi, àwọn owó tó tówó ní bẹ lẹ́yìn mọ́tò náà. Adéyinka kọ́ lọ́n kọ́ gbà mí láyé o, ire kọ́ wọlé tọ̀ mí wá. Nǹkan bẹ láyé, àwọn tibí ti lọ jẹun, wọ́n jògún fe, wọ́n jẹ màálù, wọ́n jẹ gbogbo ẹ̀ papọ̀. Mo tó dé jagunlabi ti sí bóòtù tán. Nígbà wọn dé ó ní àṣẹ ti bá wọn àwọn ti bá yín sí bóòtù yẹn. Wọ́n sí bóòtù wọ́n sí whisper náà kàtí ẹ̀ mbẹ́mbẹ́ àṣẹ kinní kan mbẹ́mbẹ́ àṣẹ kinní kan náà wà mbẹ́ àṣẹ pa bóòtù dénú àwọn bá wa mọ́tò vá. Adéyinka, wọ́n gbé mọ́tò wọn lọ. Ayé ń bẹ, èèyàn sì wà. Ìgbà tí ó kọ́kọ́ já bẹ́ẹ̀lì kínní, ó mú lọ sí bank. Wọ́n kówó fún wọn ní àkọlé kówó èyí dáni lọ́wọ́ o. Àfikọ́yà open account síbí. Wọ́n bá open account. Eré ni àwàdà ni nígbà tí ó rówó owó ti di gọbọi. Ọkọ̀ọ̀kọ̀ mú páànà lé ọkọ̀ọ̀kọ̀ kan lé yẹn tánná. Ó pe bricklayer.
1: Ẹ̀yin
0: èèyàn
1: mi, ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Ẹ bá mọ bí tán, ẹ mọ bí tán, ẹrẹ́ bí ẹgbẹ́ lẹ́kùn sí, ẹgbẹ́ kankan sí, wọ́n parí ilé tán.
1: Ó dàbí ẹni tó lọ sá.
0: Lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ ra lé.
1: Ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Ilé tí wọ́n ń kọ́ lọ tí wọn ò kọ́ tán, ọ̀rá ó tún ṣe, ó ṣe gbogbo ẹ̀, ó bẹ̀rẹ̀ sí kọ́lé mi. Ilé tuntun.
1: Àbí ẹni tó lọ ṣàjọ. Ẹ̀yin èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Ọkọ̀ ilé tuntun, ọkọ̀ parí, ó kàn-án, ó fi wíńdò sí, ó fi ilẹ̀kùn sí, ó kùn-ún, ọrẹ, ó ṣe gbogbo ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, wàá gbé mọ́tò kan dẹ̀ndẹ̀dẹ́ndẹ́. Ó gbé sídi iṣẹ́ mẹ́kò tí wàá change. Aláàánú àtolóore ọ̀fẹ́ lọ́lọ́run ọba mi òkè. Àwọn ọmọ tán mo gàrí tẹ́lẹ̀. Ọmọ ti di ọmọ tí ń jẹ chicken, tí ń jẹ jollof rice. Àwọn ọmọ náà ayé wọn ti ń da ayé wọn ti ń nítumọ̀.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
0: Ayé wọn ti ń nítumọ̀.
1: Ẹ̀yin èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Kò sọ́kùnrin tó wù tí ó fẹ́ ìyàwó láyé tí ò ní fẹ́ kíyàwó òun kó bímọ fóun. Bàbá ń pure water tí ó ti aya mẹ́kò já mọ́ lọ́wọ́.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá ni.
0: Ó ti lóyún, ó ti bímọ kan.
1: Ẹ̀yin èèyàn mi,
0: bo bi mo okan mi o le balẹ o bo ba bi temi na fun mi le mi na to le fokan balẹ pe lo to ofe mi tan yan yan obi mo kan fun ni pure water ojo tojo osu osu tosu jambade
1: o jabi eni to lo sajo ah eyin elo mi esumo bi e wa gbo
0: babo ni pure water o jade laye ere ni awada ni ojo aro ojo ti a nso yi aro ojo to le ni ah oni pure water jade laye ke ah oni pure water ku ke ah oni pure water ah ko gbodo ku o ko gbodo ku o igbe tin kenu oke oke ki kan baba ati ya re woni ah ofo nla lo sawon o ah adanu nla lo sawon o ah nkan nla lo sawon o kan obi yan o balẹ toro bi o water na ah o ti mu isakole bi tanso bi aso mo mi oladokun omo gbo tanso
1: ayela
0: na ti mu tanso lo ba won lohun
1: oluwa
0: won ti ro pe omo awon ti je eyan laye oni bi o water ku iku iku de wahala de
1: adore oluwa
0: ibi towo ti yo towo ti yo tola ti yo ona di ko si wa ko seyin mo
1: isoro adore oluwa
0: eni titi n wo bata tuntun to se re omo foni foni o de ni ti o an kiri nkan kiri gbe eta o era o awon eyan na tankolo na so fun pe ah
1: o to mi baba
0: iya won ni je ogbe oko re meko ile keji lomo ti ko si bayi owo mo ti dowo re
1: mi le pe isoro awon ota aye
0: oje wa lo ko wa kan oga meko tin ta taya
1: ile ke isoro
0: o ti kole
1: o taye
0: o tin ta taya ha ade nka o oye je nlo polowo oja na ti ma te ka polowo oja de mi n pari isele nla le tini bo si dijo mejo ni eje nlo polowo oja na ele nbe ngo e ku ikale ito
2: Flash FM 105.5
3: you hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: ẹjọ́ ń bọ̀ lẹ kọ́ lẹ́hùn sí gan.
1: Adégbáyé.
0: Standard bí ilé ìlú òyìnbó náà ṣe rí ni, bí ilé UK ṣe máa rí ni, ilé ìlú èbó wo nǹkan. Ẹ wo bí ilé ṣe ń dán, ẹ wo sitting room. Abẹ Ọlọ́run kó tètè gbé ọgà kó o lè ṣe eléyìí fún màmá rẹ. Ẹ̀ẹ̀mẹ́ni tó dùn mí fún lónìí, bàbá wọn ò sí ńbẹ. Àbẹ́ẹ̀rí, ẹ̀yin bàbá, bí wọn ò bá ṣe kọ́ ti ìyá lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá, tàbí kí wọ́n tún jọ máa gbádùn. Àbẹ́ ẹ̀wò bí ṣe ń dán bí ojú aṣẹ́wó, ẹ̀wò bedroom. Èyí dà, ẹ̀yin ọmọ yìí, Ọlọ́run yóò mọ̀ tọ́jú yín, Ọlọ́run yóò mọ̀ gbé yín ga, ẹ mọ̀ dé ibi gíga. Fádúró eléyìí tẹ́ ẹ ṣe fún ìyá yín, ọmọ mọ̀ tọ́jú ẹ̀yin náà. Kódà wọn tó fi carport sí, so wọn ti mọ̀ pé mọ́tò ń bọ̀ lóde, wọn ó ṣe yẹn sí.
1: Mọ́tò
0: ti ṣe kíni?
1: Mọ́tò ti wà Lexus ló kọ́kọ́ wà, tábúrò mi sẹ́ǹtì wọn.
0: Mọ́tò ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀, so ẹ ayàyà.
1: Nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
2: Ẹ wo ohun tó ṣẹlẹ̀, àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ o ni pé Ọlọ́run fún mi lọ́ máa láàánú. Tó bá ṣe pé àdúrà ṣì ń gbà títí dọ̀la, kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn. Ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá tiwọn, ìyá tó bí ọmọ aláàánú. Gbogbo ẹ̀yin abiyamọ, àfitẹ́ bá sabiyamọ, ṣé ẹ sì mọ̀ pé abiyamọ kì í ṣe ọkùnrin nìkan, kì í sóbìnrin nìkan. Ẹ ra àwọn ọkùnrin abiyamọ, ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn. Ọlọ́run fún mi ní ọmọ aláàánú. Mọ̀mọ́, ẹni tí ọba bí máa láàánú, ojú rẹ̀ ara rẹ̀ kò bí ìrànlọ́wọ́, kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn. Àti ìdá mẹ́wàá àti ọrẹ, bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀, máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ. Ọlọ́run fún mi lọ máa láàánú. Ẹnìkan ní ọrẹ ara wọn 50, Ọlọ́run ara wọn 50 tí ó sàn ìdá mẹ́wàá tá a fi ṣe prógíráàmù tọ̀la. Irúgbìn ọrẹ 1,000, ọrẹ 2,000 fún mi lọ máa láàánú. Account number church ni 20 17 42 90 47, 20 17 42 90 47. Comfort Life Mission International, First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí, 1966 36 38 73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ ó jèrè ilẹ̀ náà. Without wasting time, ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà, ọya gbé ọwọ́ lé ìdodo rẹ̀. Báyìí lolúwa wí, mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ, gbogbo faces of life káàánú ọmọ bọ́ ọrin, in Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marriage, tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín, ìrìn àjò yín kọ́yá, ilé yín ò ní dàrú, in Jesus name. Ẹ wo, ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run, o lè lo number 080-88-71-65-66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì, ire àtànú kọ́ báyìí. You are blessed. It is well with you.